0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràkáyé 94.9 lọ bá àwọn kan ni 32fm ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
1: Ìlú ọ̀run máa fẹ́, ìlú àánú ó yá máa fẹ́. Tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́. Ojúmọ́ ò ní mọ́ kiri ò máa fẹ́. Àṣẹ Olúwa ni. Gbogbo èèyàn sọ bí àkókò ìrì òwúrọ̀ dé. Ẹ wá gba ìyá.

0: ọ̀run àtayé.
1: God of heaven and of earth.
0: Ọwọ́ ni forúkọ
1: rẹ. Ọ̀nà to thy holy name.
0: Kí ìjọba rẹ dé.
1: Let thy kingdom come.
0: Ìfẹ́ tí ẹni ká ṣe
1: láyé. Thy will be done on earth.
0: Lónìí.
1: Today.
0: Olúwa.
1: O Lord.
0: Wọ́n tó jẹ́ Ọlọ́run.
1: Thou that is called God.
0: A béèrè o.
1: We ask.
0: Iṣẹ́ ìyanu.
1: For miracles.
0: Ojú korojú.
1: Visible miracles.
0: Fún gbogbo àwọn ènìyàn.
1: For everyone.
0: Bá a ṣe fi ògo fún ọ.
1: As we give glory to
0: you. Àyè ọ.
1: Aláṣọ
0: kò ṣe.
1: Say thank you, Lord.
0: Lórí àwọn
1: ọmọ. Over our children.
0: Lórí ìdílé
1: wa. Over our household.

0: ogun yẹn náà ẹrí mi lélẹ tàbí ẹ bá mi gbé testimony mi o lọ́wọ́ a máa ṣàgbára yín dọ́tún sá pàmì ròyàn yín ò ní gbé orúkọ jésù ilé ológo tí gbogbo wá jọ ń dé máa débẹ̀ orúkọ jésù. Thank you, Daddy.
1: Ẹ máa ní ẹ̀rí. Àdúrà méje yìí.
2: This time we are praying.
1: Gbogbo ẹni tó bá rí gbà.
2: As many that are able to pray.
1: Wọ́n mọ̀ pé Ọlọ́run wà.
2: They will know God exists.
1: Àdúrà yìí máa ṣiṣẹ́ fún ẹ.
2: People has got to work for you, sir.
1: A ṣiṣẹ́ fún àwọn ọmọ
2: rẹ. Work for your children too, ma.
1: Àdúrà méjèèje yìí.
2: This time we pray.
1: Olódi àyànmọ́ mú.
2: Hold on to destiny.
1: Àti ogun àwọn ọmọ.
2: And for the glory of your children.
1: Àdúrà alákọ̀ọ́kọ́.
2: Prayer number one.
1: Ní orúkọ Jésù wá pè lẹ́kọ̀ọ́.
2: You shout the name of John three times.
1: Gbogbo agbára tó fẹ́ ban tí mo wáyé wá sí.
2: Power that unto destroy my divine assignment.
1: Agbára tó fẹ́ ban tó àmọ́ mi wá sí.
2: Power that unto destroy my children's divine assignment.
1: Ẹ máa wọlé.
2: Ẹ máa wọlé.
1: Àdúrà. Asasi aye.
2: Ibu bi witchment.
1: Gbogbo tó ń pè ní asasi.
2: Anything go be witchment.
1: Tó fẹ́ da ìrìn àjò
2: ayé. Tàwọn tó ṣẹ́gbẹ́ máa jọ ni.
1: Back to the center.
2: Ẹlẹ́rùgbé.
1: Back to center.
2: Ẹlẹ́rùgbé. Ẹlẹ́rùgbé. Ẹlẹ́rùgbé.

0: orin Kivo 3-in-1 omi nìkan ló kù kò fi kun.
1: Kivo Dairy Mix.
0: Ó yá ẹgbáradì ẹ̀yọmọdé wọ̀nyí ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
2: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe?
2: A máa jẹ Amazing Day Cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
2: A máa jẹ Amazing Day Cereal wa.
0: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day Cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day Cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day Cereal. Ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Oya oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
6: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
5: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
5: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
7: Offer valid while stocks last.
5: Me and Maggi, so good together.
8: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and 1 month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on

0: a ń ké gbogbo wa ní gbogbo ibi tá a ti lóore ọ̀fẹ́ láti túnjọ máa gbọ́ra wa kétékété láàárọ̀ tòní wípé a kú ojúmọ́ a sì tún kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ wẹ́rẹ́ dé wẹ́rẹ́ eléwò ní jáṣe mọ́ fún gbogbo wa láṣẹ olódùmarè ìkànnì tá a ti ń dẹ́rin pò sónúre 32 FM 94.9 a kú kó lè dá àti gbogbo wa ń bá káàkiri káràkátà látàlẹ́ àná bílẹ̀ tún ti mọ́kọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ló tún ti bọ́ta àtijẹ́ àti mo ò ní dọ̀nà ọ̀run mọ́ wa lọ́wọ́ o ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ìtúpalẹ̀ àwọn owó ìròyìn léde àbínibí tá a pè é níròyìn bàbá fẹ̀ndọ̀ 94.9 dátì ẹ mọ̀ ìkànnì yẹn gangan náà nìyẹn olúbi ń pé fàtúyè ló kọ mi ẹ káàárọ̀
1: ó dá akin atukọ tòní akọ àyájọ June 12 eléyìí tó tún kò lónìí tá a fi ń ṣèrántí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ òun náà ló jẹ́ ká mọ́ sọ pé ohun gbogbo eléyìí tá a bá ṣe lónìí ìtàn òun náà ni ó mọ̀ dàbó bá di lọ́la ohun tí kálukú bá ṣe ọmọ rẹ̀ ó bá o torí pé ìtàn òun gangan là ń kọ ẹ káàárọ̀ àkójúmọ́ ẹ káàbọ̀ sórí ìròyìn bàbá vendo ìkànnì adẹ́rìn pò sónú yín náà rèé ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tí ń tẹ premier mọ́kọ́lá nílẹ̀ ti ìbàdàn ẹ káàárọ̀ àkójúmọ́ peter ọ̀làṣùpọ̀ akọgun peter ọ̀làṣùpọ̀ òun lórúkọ tèmi
0: n tí kálukú bá ń kọ náà ni ó mọ ọkọ
1: fa akọgun sí mọ́mọ́ pè mí ní kékèké
0: o nígbà òtí jẹ́ pògùn ni wọ́n ń kọ́ mọ́ ọkọ ní ìṣó
1: ó fi jí sí ẹ fàrù sí ó fi jí sí ọ ẹ ní ẹfà sí ẹ ń tí rí tu ẹfẹ
0: kò sí ẹ ń tí ọkọ kankan lọ́ọ̀dẹ rẹ ẹ ń tí ọkọ gun ọkọ ìbà ẹ ń tí ó sì kọ ìbọ̀ ọkọ àmàlà ẹ ń tí ọkọ àmàlà ọkọ
1: sẹ
0: ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára ẹ fọ́lò wa ẹ láìkí wa ẹ bá wa ṣíà rẹ ní gbogbo ojú òpó sóńsó mídíà wa facebook youtube àti instagram gbogbo bẹ̀ òun náà la wà ẹ sí lórí ọ̀fẹ́ láti fi àwílé yín léde láti jọpin ọkọ̀ tààrà at 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ oní náà ni àyájọ́ ọjọ́ ìṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè nàìjíríà tàpé ní June 12 àwọn òwe ìròyìn olójoojúmọ́ ilé wa wọn ò pọdún jẹ bẹ́ẹ̀ sí náà ni wọn ò pa ìgbà àtàkókò jẹ
1: of course
0: ìwé ìròyìn Nigerian Tribune ó bọ́ ta ọwọ́ mi lọ́wà
1: lọ́wọ́ tèmi láàárọ̀ yìí ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí ṣàdédé ọwọ́ mi ló ṣe
0: in my handship as in pé nínú ọwọ́ mi ìwé ìròyìn vangard wà lọ́wọ́ mi
1: ó dáa bẹ́ẹ̀ bá láǹfààní sí ìwé ìròyìn daily trust ní àkàtà ti yín bẹ̀hùn ọwọ́ tèmi gangan òun náà ló tún balẹ̀ sí
0: it is the nation of the nation and the nation of our we nation
1: of because
0: ìwé ìròyìn ọmọ onínkan làájí ó ṣe the nation is come out and is it is
1: mike yẹn nìkan lẹ̀rọ ẹ̀ ń bà mí
0: ó ti gba agbára
1: ọ̀tún no bí english ńlá bá bọ́ọ̀lù yóò dàbí ìgbà tí block bá bọ́ọ̀lù yàn ni
0: ó ti mọ lára ó ti mọ lára
1: ok ó dá àmọ́ká lọ́kọ̀ọ̀kan èjèèjì tẹ́yìn ó sì mọ láǹfààní láti mọ fetí gbéyàwó gbogbo bó ṣe ń lọ ká mọ bó ṣe ń lọ káàkiri jákè jádò àgbáyé àti jákè jádò orílẹ̀-èdè wa nàìjíríà ó dá kí n mọ síde gẹ́gẹ́ bí a ṣe ń sọ wípé òní gangan lónìí òní òun náà ni àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn June 12 wọ́n ní lórí ọ̀rọ̀ àpilẹ̀kọ eléyìí tí ààrẹ kà sí etí gbogbo ọmọ nàìjíríà rere wọ́n ní gbogbo ẹ̀yìn èèyàn ẹ̀yìn kàńdá nù rẹ̀sì eléyìí tẹ̀ ń kówó tùlùtùlù lẹ̀ fáwọn agbésùmọ̀mí láti mọ̀ fi sọ́sẹ́ wọ́n ní wọ́n ní ẹ kojú tiyín o ẹ kò ń tiyín o torí pé ẹ san ní tí a máa sọ pé ẹni tí ọ̀rọ̀ ní ìlera o wọ́n ní ẹ san o torí pé ààrẹ bọ́lá tinubu wọ́n ti sọ̀rọ̀ lójú ìwé kọkànléní ogójì ìwé ìròyìn the punch tààrọ̀ yìí.
0: àyájọ́ ọjọ́ ìṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè nàìjíríà òní náà ni èyí tí ìpèsè ìrántí rẹ̀ tó tún bọ́ ta ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà lé aláriwo ńlá gbé pa wọ́n ní ààrẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ òní ààrẹ ní ẹ̀wọ́ ẹ̀yìn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà mò ń fọwọ́ sọ̀yà fún yín ẹran ni kì í ṣeégún o ààbò yín àti lórí ẹ̀mí yín àti dúkìá yín kó sí nǹkan kan tí ó ṣe ẹkàn lọ́rẹ̀ ẹ́ fọkàn balẹ̀ fún mi náà ni nítorí wípé ìpinnu tí mo ní náà ni pé kẹ́ ẹ gbé ìgbé ayé tó nítumọ̀ kí àlàáfíà kó wà fún ẹ̀mí yín àti dúkìá nje je le gba belief won wa soro sowo waju si oni se ri isejoba wa ra wa lai si eto abo se mo nkan ti won pe ni miraji bi iruju bi kurukuru bo ti ri nanu sugbon lore e fi okan yin e lore e fi bale be na la re tun soro bi pe lori eto oro aje ominira to nitumo ominira to yibobo sorry ominira to se rumurumu o na le mo lori ni
1: gege bi won ti se
0: to se umumu to wa obon sticky yan pe na la ni nbe oju we keta iwe royin Nigerian Tribune te ba ni iwe royin Nigerian Tribune lowo e ri bi are se gbenu si mike
1: we play
0: be wo nkan are soro ni o
1: toro fi jade oro jade ase telenu
0: ase o sadede jade ase gbe aeroplane
1: o si
0: o ti gan pa sorry o ti ri be bo alasi orun bo eni to lohun jesu oluwa wa
1: ami
0: loruko jesu meje nbi te wa
1: fire
0: mo tun bu na lu ina le nilo
1: ora je ki n bo soju we keji iwe royin di punch gaga lori oro olopa pinle omo tan sotan tikaluku wanwo pe apa abo na ni o fi lele won ni lori oro olopa pinle won ni o ti sumo wa gbagbagba o e mo e lo fokan bale tori pe ile igbimo asofin apapo Nigeria won ti bere si ni o mo te ba so pe define o ibere awon ibere nu danwo fun yin won ni tori wi pe agbara to je ti apapo ati ti ipinle won ti bere si ni ya pe e define ni o pe eyi ni ti joba apapo agbara ati yin ibi ni ode eyi ni agbara ati ipinle ibi ni agbara ati yin ode iyen fun awon olopa hun nida ti olopa apapo ba wa ti olopa ati ipinle na ba wa won wa salaye won ni nje mo pe aba ofin to se pataki o ti wo ipele kika elekeji iyen ni waju awa sopin agba won ni ile igbimo asoju sopin keji na won ni ati gbe igbese yi pe police service commission ile to wa tele won wa jiro re pelu federal police service commission atun oruko re so oju iwe keji the punch aro igangan ibele ti lo mo ka ekun rere re
0: lori ayaje ojo isejoba warawa ta nse lowo loni lorilede Nigeria iwe royin Nigerian Tribune ko royin leyi to ti agbo oselu bota won ni egbo bo tun se ndule kan si omo orilede Nigeria le bo sita ka so bi pe ojo kejila osu kefo odun ayajo ojo isejoba wa ara wa ni se won ni to mo sora re ni aikuri koleti fun gbogbo awa ti won abati ibi iyun oni June 12 1990

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

0: àwọn èèyàn kí mọ bí dẹ́tà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Ma wo mi bi mo se fe yin
3: mo n gbo ta ti tu efe
4: 32 FM 94.9
5: Eka bo pada sori iroyin baba vendo ikani aderin posonu fe yin 32 FM 94.9 ta kale si after house ori okete nte premier mokola ibadan Ante si waju pelu yin ninu iroyin baba vendo iroyin eleyi ona ni o nso wipe ohun ta ba se loni itan gangan ni o padada bo ba di lola gbogbo ta nse ona ni asin wo nse ni ani are bola apmet tinubu loni gangan ti koye ni ati kede bibu ami eye idani lola fun ogoro awon orilede nigeria ti to adota niye leita tri oga agba teleri ile ise iwe iroyin punch iyen sa ademola osinobi bakana lari awon akoroyin miran awon agbejoro awon ajafeto omoniyan awon ogagun feyinti miran ile to je pe won ti ko ipari biribi ninu oro orilede wa nigeria to si je pe won ti jiya fun nigeria won ti deye si won won so won se won tori nigeria won deru eyin odin tori nigeria ti awon esun mi ti ka san lese koda won ti ti won mole lopolopo gba lásìkò tẹ́ńjà fún ìfìdímúlẹ̀ ìṣèjọba àwarawa lààrẹ bọ́lá tinubu nínú ọ̀rọ̀ ìkíníkù àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa ni wà ní fún àwọn tí ó gba àmì ẹ̀yẹ yìí àwọn kan wà láyé àkáìtì jẹ́ pé ọlọ́run ṣùgbọ́n tó jẹ́ pé iṣẹ́ rere tí wọ́n ṣe sílẹ̀ fún ìṣèjọba àwarawa nàìjíríà òun náà ló jẹ́ kí wọ́n máa rántí wọn wọ́n wá ka àwọn orúkọ ọ̀hún bẹ́ẹ̀ ni tún jẹ́ onímọ̀ pé àwọn àfikún orúkọ ọ̀hún gbogbo rẹ̀ ni wọ́n máa fi síta bí ó bá ti ń tóbi ọjọ́ mélòó kan sí àsìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni wọ́n fún ní àmì ẹ̀yẹ yìí tí wọ́n tóbi 50 niye jámọ̀ súnmọ́ àwọn ọmọ nàìjíríà mo ti ń wá ibi tí ó kọ tèmi náà lè wá mẹ́.
6: 08097009 tàbí 07055949 +234 906 2000 949 nítorí àkókò ó súnmọ́ wa àkókò pọ̀
5: ju
6: láti mọ àwí
5: àmọ̀mọ̀ ní sókí
6: àríwòye tí níbàámu pẹ̀lú àwọn ìròyìn tí a ti kà ṣe o ní orúkọ rẹ ò sí bí àbí.
5: náà mo ṣe ń wà mi ò tí ì lè sọ àní ó kọ àwọn èèyàn ṣì ń
6: máa
5: jáde láìpẹ́ láìpẹ́
6: àwọn èèyàn gidi àwọn òṣèṣẹ́ máa ń wà àwọn tó rúkọ
5: náà kálukú náà wo oko ẹ jáde ni
6: kò
5: lè yí ẹ o mọ ipa tí mo kó lórí ọ̀rọ̀ nàìjíríà
6: ipa
5: rere ni
6: nanu
5: ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́
7: ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́
5: ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́
7: ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́
6: ẹgbẹ́ ẹgbẹ́
7: ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àmọ́ kí wọ́n tó ṣetọ́ yányán kí wọ́n yẹ̀ wò dáadáa wọ́n jẹ́ pé yọ wà di ọlọ́pàá àwọn olóṣèlú kí wọ́n jẹ́ kí àwọn ìjọba àbílẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n rí agbára autonomy gbà ìyẹn ni ò ní jẹ́ káwọn olóṣèlú ọmọ lò lòkulò láì jẹ́. ṣe bẹ́ẹ̀ àwọn olóṣèlú ọkọ̀ máa fẹ́ẹ́ sí bodyguard ni o
6: ẹ tó ètò. Adupe ashon +234906209 ojopo tile okere hello e kaaro hello
5: hello e kaaro o
8: e kaaro
6: ya oruko yin ati bi te ti pe wa
8: opa yale ni lati
6: bi an gbo yin
8: ma
6: Although everybody is caught. Is caught.
5: Hello.
6: You know,
5: what's it? 0705 50949. Hello.
8: Hello.
6: Hello.
8: Yes, my Ekaroma. Eka Roma. Ekaroma.
5: Amen.
8: Yeah, this blessing in that studio. A mirror playing can see your daddy lend my job a la roy. That's on your playing in the jar.
5: Ijoba wa ra
8: ijoba re ni o ni awon omo ti won wa ninu boyi atawon oluko won pe won ti e gba wa kede pe awon si yanju re ijo lawon eyan won yi fe gbe ninu boda bayi kan saanu tori olorun to ba wa nbe kan fun won neto abo me ani ko se to abo nbo le to abo ti wa ko si ni bi kankan mo olorun lo le ni eni ko olukuluku bayi
5: Ṣùgbọ́n
8: ṣá bá wa gbà wọn ọmọ àwọn ọmọ ìyá tó lùkọ wọn kán jọ torí ọlọ́run èmi ló dosù kan báyìí kán ṣàánú à ń bẹ̀ wọn ni.
5: Ẹ ṣeun.
6: Ẹ ṣeun. Ṣé ká dọ́gbọ́n gbìyànjú ẹ̀yọ́ kan sí? Hello.
5: Hello.
6: Ìyẹn kò dúró.
5: Hello.
7: Hello.
6: Ẹ káàárọ̀.
7: Ẹ mà káàárọ̀.
6: Yes, àyè jẹ́ bá wa ṣe pápá àpá dákun.
7: Okay, yeah, kusha. Yes, sir. Yes, I will over. You do work with the Tamalos of that target of Pologa with another. Then, what they will kill a diaku with diaku or do a yaw waloon?
6: Yes,
7: I want to go out to me. I don't want to go out to you. Come by. What do you put out about the attack? Who you are going to be doing? Yes, sir.
6: Yes, sir. I do pay a key to Malo. A gem key or mommy. Come, Mohammed. Adebayo oni ni ojo bi re e omo ni si o ti omo mi ti ga to
5: eh wonderful
6: kini bo si wa o ma gbe e
5: wow
6: wa ti dan oya owo ke
5: bella
6: oya be ba de kikida
5: ise be be ni won gbe mi na
6: Mohammed Adebayo happy birthday to you asopolopo du ninu ayo ati alaafia
5: amen
6: elo ni ja se mo fun
5: long live and prosperity amojo bi re
6: ani mojo ku re
5: o le je po bi ke grace se awon refugee se o
6: ah adadi ni yin yo mo ah ah baba yo pe yin
5: eseun
6: eh oda
5: baba je keke
6: eyin na lera
5: oda ko je bi ta ri mo fun ti tuni ka fi lo mo se ayajo ti June 12 titi ola te tun pade awon akegbe wa mi Peter Ola Shuko Captain Pitu Unuruko Tawa Eshiun
6: Olubi Nkpe Fatsoye Lo call me Happy Jimo
9: Iwoye ati erongba to jeyo lori eto yi lo je ti eni to soro ti ko si ni nkankan se pelu iwoye tabi agbekale ikanni 32 FM 94.9 Ibadan
10: Are you ready?
11: Kumidi Rukale, Ewure Turashe, Ataria Janakuta Yomadele Dayaka, Toro Badi Tikagbo, Safefe, Kamatarani, Baba Juba Balo.
12: Hey. 32 FM 94.9.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyá lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ̀ká re pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken

0: àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: osan won ma yo percentage kan nibe won wa ni ida kan ninu e won fi se dividend fun omo egbe won ni ida keje nbe awon mo mu lo si odo awon alai niya ida keta nbe won ni awon mo mu lo si hospital ida kerin won awon mo mu lo si prison o de so fun won pe ko ni ele lori ko to bi pe eyan join eyan wa join re tan ni won wa yo bi awon ta sere ka ni bi pe eyan je 20,000 to ku teyan fe bi balance won wa divide ye won le yo 2,000 ra ninu iye teyan da pada yen won wa yo sinu column kan loto ejo kini islam so nipa e
1: so yi mi o
2: ibere yen ko fe
1: eyin teyan se loye o
2: ko clear
1: da seri gbogbo n te wa jo fe fi ma se daada lani ara yin e on gbodo so fin lati le e gbodo jo mo yo si ji owo alali na la ku lo sodo mo orukan la ku lo sodo awon opo la ku lo sodo awon ti won ba nbe ni ahamo o ba ri akojo ko sanu wa o nitori pe inna allaha tayyibun la yaqbalu ila tayyiban o ba wa ba to mani nto mani o de gba
2: jazakum allah khaira naam kebe wa alaikum salam tayyib kele bere yin
3: un dana un saji un lojo un lojo jima sebe nanu tira kakake kema dana
2: wanti salaye
1: asalaye re
2: wanti salaye un gagani wansi dali lori
1: fodi di okban seju
2: beni so wanti salaye asalaye
1: re
2: naam 0906 200 0949 naam
4: hello
5: hello.
2: Naam. Kilo ruko yin bo le tin pe wa.
5: Salaamu.
2: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kilo ruko yin bo le tin pe wa.
5: Tati ore jai.
2: Naam, kini bere yin. Tayib. Kini bere yin.
5: Ibe mi ni adura mi wo lo tun be fun. Tiyan ba kasura bo, tiyan ba wa di awon la ta ma fa bi sura. Lẹ́yìn subhana alladhi subhana sajada wa bi alladhi khalaqa wa saqa as-sama'a wa basara wa ya'u wa quwwati adu
2: naam
1: yeah
2: awon adu ona ni o ti so so adu pe ta ba nse ta ba de model sujud
1: wa alaikum assalam wa rahmatullah ben
5: ba o ta ba o je pe fasa ọ̀rọ̀ nípa ajìbàjẹ́ kò bàjẹ́ àwọn èèyàn máa ń gbé lérí pé ẹni tó mu tí àbò ṣe sínà àwa fẹ́ kí ẹ dára lẹ́kọ̀ọ́ gbà pé kí n lálẹ́ gbé lórí pé ajé lè bàjẹ́ o alákùn lọ.
1: Ẹ ń bá ṣe nǹkan tó gbìyàn kò nu islam lẹ́yìn ìgbà tó ti ṣe ajì ní ajì rẹ̀ bàjẹ́ irtad ó lọ́ ṣe islam mọ́ ajì rẹ̀ lọ ó padà lọ dá nǹkan pọ̀ mọ́ bá dẹ́dà ó tún wá fẹ́ padà sínú islam ṣùgbọ́n àti ajìde a n se lọ aji duro lọtọ ẹsẹ ti alalaji n se o duro lọtọ tọ ba wa foríjì ọdọ ọba dada tọ ba dada ba foríjì aji rẹ duro lọtọ lórí ẹsẹ ọlọrun le foríjì tí ọba si foríjì ọlọrun wọn ọjọ fún nuna nígbà ọba si parí táìmù rẹ tán yọ padà sí àjẹnà ẹ lọ mú lọwọ hadhi aqidatuna kridi wa leleyi alusọrọ aljamaa gbogbo ẹnikẹni tọ ba ye tán sórí tawhidu ẹni ẹsẹ torí ó gbé pàdé ọlọrun kò ní rana o ẹ ń bá ti kíni tàwídù ó dọdọ ọlọrun pẹlú gbàgbọ tó pí ọ ihun tó sì kó gbàgbọ ọnu kìí ṣe nǹkan kékeré o ihun tó kó gbàgbọ ọnu ká gbọ ọlọrun ọba gbọ lónìí kan ṣoṣo a fẹ pé ní ntẹlómi ò lè ṣe ká má lọ rèé fi ti sọdọ ẹlòmí bàbá mi lọrun ò ní gbà fún ọ bàbá rẹ lọrun kò ní gbà fún ọ kí ló ṣe wàá fìwọlẹ lé sílé ayé nọmọ sọ pé ya kiri kan so gbogbo àwọn eléyìí ni a fi sọ pé ẹsẹ ń bẹ lọtọ iṣẹ tá a ti ṣe ṣáájú ọdà ṣé wọn sọ pé ẹntì ń kírun fọlọrun titun wa ti mu ti sọrọ òní gbàrun rẹ ni ọlọrun gbàrun rẹ yóò jìyà ọtí lọtọ ẹntì ń kírun fọlọrun tí wọn sọkòtò ńlẹ ọlọrun gbàrun rẹ yóò jìyà sọkòtò lọtọ ẹ ká mọ dàpọ ntí ọtọ ọlọrun bá dàpọ ká mọ ṣèkínni o ká mọ dàpọ àwa kọ
2: amin amin 0906 200 0949 so I'm a bit

lójúmọ́ àti tìde lóòrọ̀ ìbáṣe máa ń dé ní gbogbo ọjọ́ ẹtì lórí kan ní 32fm 94.9 pẹ̀lú ètò yìí ètò wa ọbẹ̀ láwọ̀ pẹ̀lú chef mamzi ẹja ọ̀sán kan ni mo mú wá lóòrọ̀ ìyò tẹ́ ní kí lélẹ̀ ìyò kí n ṣẹja ọ̀sán oúnjẹ kan tó tún ṣara lóore tó jẹ́ wípé ẹ̀wò táyìn gan bá gbé lura báyìí ẹ mọ̀ pé oúnjẹ ni mo jẹ yìí ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá mi pẹ àwọn ará àdúgbò yẹn ara ibiṣẹ́ yín àwọn ọ̀rẹ́ yín tàbí inú mọ́tò lẹ́yìn tí ẹ wà lóòrọ̀ ìtẹ́ tí ń gbọ́ chef mamzi lórí ni ó yà o ẹ súnmọ́ bí ẹ bá mi pẹ àwọn ọ̀rẹ́ yín kan ṣe kíni kan wá tẹ́tí kan tí wàá gbọ́ ètò ọbẹ̀ wa ọbẹ̀ làwọ̀ lówùúrọ̀ yìí ṣàlàfíà ni mo bá yín ẹ tún kú ọjọ́ mẹ́ta bá ṣe máa ń kíra wa ní gbogbo ọ̀sẹ̀ tá a bá tún ti pàdé lẹ́yìn ọjọ́ mélòó kan tá a ti ríra wa ṣe rántí pé mo sọ àwọn kankan fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ẹ wò lé ní ìbáyìí ó máa sẹ̀ngẹ̀lẹ̀ mẹ́ǹgẹ̀ bẹ́ẹ̀ ni lọ́sẹ̀ tó kọjá mo sọ fún wa pé ó kú ọjọ́ mélòó kan kí ọbẹ̀ làwọ́ pé ọdún méjì lórí afẹ́fẹ́ àmọ́ torí pé kò tí ì pé láṣẹ ṣe kíni láṣẹ sọ̀rọ̀ nípa ẹ̀ púpọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ṣáwá ilé ní ìbáyìí mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé ìbéèrè ráńpẹ́ kan máa wà lórí ètò kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe wọnú yàrá ìdáná wa lọ ṣe wá rí ìbéèrè náà ò tiẹ̀ nira rárá o bẹ́ẹ̀ ni kò ń ṣe ìbéèrè tó le rárá rárá ẹ tún wá gbọ́ omi ò sọ bóyá ẹ fẹ́ gba ẹ̀bùn abẹ́ ẹ̀gbẹ̀bùn abẹ́ gba kan àmọ́ àwọn ìbéèrè yẹn ní ráńpẹ́ yìí kí n sáré ṣe kíni kí n sáré jù sí orí afẹ́fẹ́ fún wa à ń bọ̀ wá tì lọ.

0: Matilda.
1: E kaabo pada sori eto wa Obela Ward mi so lekan ki se Jawson ni mo mu wa fun wa lori eto loni obe ti mo mu wa fun oh mo ti be mo ti be mo ti be onje ti mo mu wa fun wa loni e wo onje to nsara lori kan ni e ma o pe ki an e gan e wa son te fe so onje ta fe Daniel lara ta fe se lori ta fe ko loro yi ohun na ni gbegiri be ni gbegiri aka ni gbegiri ba o be ni gbegiri ni se mo pe ah awon kan wa te pe ojojumo bayi ni won ma njoka ta ma le fe joka we awon le so ko kan ma fi gbegiri si ni awon kan se la won joka life gbegiri si ro ka o le nje yen leni bayi bawo ni won se nsi obe gbegiri be ni kila ni lati fi si obe gbegiri wa mo so fun yin pe gbogbo onje ta ba mu wa fun kin sunje to nira lara onje to tun sara lore la ma mu wa fun se wa rele yi bayi bawo la se nse kila fin se kini awon eroja ta fe pe to sile lati fi se obe gbegiri wa se wo te ba ti ra ni ewa ibaje ewa pupa ni ibaje ewa funfun ni to ba wun ewa na ni be ni ewa epo pupa alubosa atarojo iyo atiru ewo lo batan lẹyìn ẹbẹ yẹn bá mi ra gbé sẹgbẹ kan ṣe rí ẹwà wa a máa bó ẹwà yẹn tó máa mọ tó máa ṣe kíni tó máa mọ tí gbogbo ẹyìn máa kúrò lára ẹ lẹyìn tẹ ti wá bó ẹwà yẹn tán bẹ́ẹ̀ yẹn ẹ bá mi ra ṣáàlù bọ́sà sínú ẹbẹ yẹn ẹ wá ṣe kíni ẹ gbèlé ná bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ṣẹ́wà la fẹ́ ṣe ni rárá o kì í ṣẹ̀wà ọgbẹ́ gírì la fẹ́ ṣe lóòrọ̀ yìí bá dẹ̀ ṣe máa ṣe lóòrọ̀ yìí nìyẹn ṣẹ́rí tẹ bá ṣe ṣe sórí nọ́bẹ̀ yẹn tẹ ṣáàlù bọ́sà síbẹ̀ ẹ lè fiyọ̀ náà síbẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ẹ bá mi ṣe kó rọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa mo mọ́ ṣe ń ṣe ẹ̀wà tó padà bí ẹ̀wà gan-an tó máa fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ bẹ́ẹ̀ ni ṣe tó bá ti wá fọ́ bẹ́ẹ̀ yẹn tó ti rọ̀ tẹ́yìn kan ti fi ṣíbí tẹ̀lẹ́yìn bí ogún ṣẹ́jú tó ti ṣe kíni tó ti jiná tẹ̀mọ̀ kó ti rọ̀ lẹ́nu ẹ bá mi dà sábọ́ bẹ́ẹ̀ ni lẹ́yìn tẹ dà sábọ́ bẹ́ẹ̀ yẹn ṣé mo ètò olóyìnbó ń pè ní blender bẹ́ẹ̀ ni òun ni kẹ bá mi ṣe kíni kẹ bá mi dà sínú ẹ kẹ wá lọ ẹ wá lọ tó máa ṣe kíni tó máa kúnná èyí ká máa pé ah láì ṣe pé mo fẹ́ ṣe mọ́ín mọ́ín bó ṣe wà náà nìyẹn lẹ́yìn tẹ ti lọ jáde yẹn báyìí kúrò nínú ẹ̀rọ tá a mọ̀ sí blender tàwọn olóyìnbó yẹn ẹ bá mi ṣáná sí ìṣàsùn yín kẹ bá mi rọra dà sínú pot yẹn bẹ́yẹn lẹ́yìn tẹ ti dá sí ṣe wá rí epo pupa ẹ rẹ pé mo yẹn ní kẹ fi epo sígbà tẹ́ ń sìn ní bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ ni nígbà tó ti wá wà lórí iná yẹn lẹ́wà bá mi da ìwọ̀n bá epo ṣe nǹkan tó ń pè ní scoop bẹ́ẹ̀ ni ẹ̀rọ bá mi fi tọ́ epo yẹn sínú ẹ̀ ṣe rántí pé a ti fi yọ̀bọ ẹ̀wà wa nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn ṣe wá rí ẹ lè tẹ àwọn tó bá fẹ́ máa rí irú nínú oúnjẹ wọn wọn ò ní lọ lẹ̀ nígbà tí a ti lọ mọ́ ẹ̀rọ lẹ́ẹ̀kan yẹn àwọn tó bá dẹ̀ fẹ́ àwọn tó fẹ́ rí wọn ò ní lọ àwọn tí ò fẹ́ rí wọn á ti lọ láti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń lọ ẹ̀wà yẹn nínú ẹ̀rọ ṣe àwọn kan ní irọ́ àwọn máa ń já gbẹ̀gìrì tàwọn ni nígbà tán bá já gbẹ̀gìrì tán ṣe rántí pé tó wà lórí ẹ̀ tán tún ṣẹ́ kúrò wọn máa ń fẹ́ dànù ni rárá o ìyẹn ni pé wọ́n ń jẹ́ kí ẹ̀wà ṣòfò àti ẹ̀wà o àti bá a ṣe ṣe láti bẹ̀rẹ̀ gbọ̀ngbọ̀n kò sí ẹyọ kan báyìí tó máa dànù nú ẹ̀ lẹ́yìn èpo ẹ̀wà yẹn tá a ti yọ kúrò ní bẹ̀rẹ̀ gbọ̀ngbọ̀n ṣe lẹ́yìn tẹ ti dá sínú ìṣàsùn yìí fún ìṣẹ́jú márùn-ún péré ẹ má gbàgbé pé ẹ ti bọ̀ ó ti rọ̀ torí pa kàn fepo sí báyìí lórí iná láyé fẹ́ kí epo yẹn náà ṣe kíni kó pàtàkì ṣọ̀ṣọ̀ nínú gbẹ̀gìrì wa lẹ́yìn ìṣẹ́jú márùn yẹn lójú gan yín gan ti máa wò pé ó ga ò ṣé gbẹ̀gìrì náà lélẹ̀ gbẹ̀gìrì wa ti délẹ̀ nìyẹn gbogbo àwọn olólùfẹ́ gbẹ̀gìrì lówùrọ̀ yóò yá kílẹ̀ fi ń jẹ tí abẹ́rù bá mà lánìkan náà fi ń jẹ gbẹ̀gìrì ó dà 0705530949 tàbí 08097300949 àwọn tó ń jẹ gbẹ̀gìrì kán ṣe kíni kán pò wá ní orí ètò lówùrọ̀ yìí kí lẹ máa fi ń jẹ titi yín ṣe fẹ́ràn gbẹ̀gìrì ẹ kú ojúmọ ọ̀tá ló ń pè wá ní bulletin pè wá.
2: Oúnjẹ
1: lọ̀rẹ́ àwọ̀ bàbá mi.
2: Orúkọ tèmi lè gbẹ̀tádé yàtọ̀ sọ́lọ̀ èkì àyàmì rẹ̀ bà wá.
1: Iye ẹ bá mi dá sẹ́tò.
2: Tẹ́lẹ̀ bá rí ẹ̀bà.
1: Ẹ̀bà tútù.
2: Ọjà fún gbẹ̀gìrì
1: oúnjẹ lọ̀rẹ́ àwọn bàbá mi bàbá abétòbò ẹ ṣe gan ni ẹ̀yin gan lẹ tún kọ́kọ́ pè wá ẹ kú ojúmọ ọ̀tá ló ń pè wá ní bulletin pè wá. hello ìyẹn ti rí nìyẹn 0705530949 tàbí 08097300949 ẹ kú ojúmọ ọ̀tá ló ń pè wá.
3: hello ẹ káàárọ̀.
1: ẹ káàárọ̀ ma.
3: Àkú ètò.
1: Yes ma.
3: Fátímọ̀ Yusuf látòmí yọlé ni.
1: Oyè bá mi dá sètò.
3: Kò sí dẹ́yìn ò lè fi gbẹ̀gì jẹ.
1: Kí lẹ́yìn máa fi jẹ?
3: Ẹ̀kọ́ tútù.
1: Ẹ̀kọ́
3: tútù.
1: Ó tún lọ. Ó tún lọ. Ẹ̀wù yóò dá fún yín járe ẹ ṣe. Ẹ máa bá ń bé tó bọ̀ bẹ́yẹn. Ṣé a tún gbọ́ bẹ́yẹn wọ́n ní àmàlà láfú. Wọ́n ní ẹ̀kọ́. Ó ṣe kí ni ìyẹn náà lọ pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì. Ẹ kú ojúmọ̀ ọ̀tá ló ń pè wá ní bulletin pè wá. Hello. Hello. Oh, yes, it's raining. Yes. 07055-000949 tabi 08097-000949. Oh, beg giri ni mo wa fun wa lori eto lowuro yawon kan ni pe ka fi lafoje. Awon kan ni ka fe koje. Ki leyin ma fi nje. E koju mo. Hello. O nje lo re awo. Ki loruko yin bere tin pe wa. Ah. Mi gbo yin dada o.
2: Owo yin o ni pa o.
1: Ami ma, ami ma mo si gbo yin beyen, ami, ami.
2: Lola jide abose de lata pata.
1: E se ami e ba mi daseto.
2: Emi la se lori amala e ba je fufu e ba je dudu.
1: Amala le ma fin je tin. Ah. E se go ni, won ni amala la won ma fin je kini, la won ma fin je titi awon. Obela o le ngbo lo lori kan ni Tele2 FM 94.9. E ko ju mo ta lo npe wa.
0: Hello e ka ro.
1: Yes ma. Ki loruko yin ma?
0: E ku eto.
1: Yes ma.
0: Yeah,
1: it is very clear. Yeah, but that's it.
0: Oh, the Lord, yeah, my love.
1: She man, get that.
0: Hmm,
1: got to go away to see. Abulade. Ah, yeah, Lee, a jatutu.
0: Oh, God.
1: Tutu, that one more, a jatutu. A shame about a bit of bobbing. Just echo Jim out along for one, but I think for one. Hello. Ah, yes, it's raining, yeah. Shatu ribi si yaili tu gbe wa labai, wanto ni ka fi eja tutu si. Eko juma wa talong pe wa, ni bole ting pe wa?
3: Ongelawo.
1: Ongelore awo, yami?
3: Eko eto.
1: Yes, ma. Oye, ba mi da seto.
3: Ah, seja gidi le.
1: Beni.
3: Obe ni yo.
1: Ah, obe ni. Hmm.
3: Eba tutu.
1: Eba tutu. Eba tutu, goda se yino sobe.
3: Oluwa. Olo tini.
1: Olo tini. Beni. Hmm. Number one ring ba kon won gbe igba to ti ya ko ti ring mo mi de ni number one mi mo e se gan ni ma ba wa bi to bo e ko ju mo ta lo npe wa ni bo le tin pe wa yes ma ki lo ruko yin ma
2: obelawo
1: o nje lo re awo ma e ka ro ya mi obe gidi ni ki le ma fi nje
2: amala
1: dudu
2: amala fun to gbadun da da se en ti a le lori ni o kon lenki abula
1: hmm
2: o gba gba ti je di pelu abu emi o like
1: eh
2: bo ko son je ko si nkan se yin o le fi je e ko lo nbe
1: e ko lo
2: e wa ra ri eja ko gbele lori
1: ah eyin o wa like iru eja wo lo ti fe gbele lori o iya ile ni eja tutu eja wo ni ka gbele lori
3: eh bi ko se
1: ah kote otida
3: otida to bi bi e ken
1: opalo yeru ah kote ese ma ba wa be to bo beyen e ko ju ma ta lo npe wa ni bo le se npe wa
4: e ku eto
1: yes ma ki loruko yin ma
4: olawo mi lo pe lati mokola
1: o ye ba mi da se to
4: amala bi to gbona feni
1: ah amala to gbona ha tin joyan lowo
4: be ni ah mi omo je gbona e ka je lagun
1: uf o ti ye me ah ese iya mi ah e wo de njo mi lowo ba be ma ah amala yin se kini e ko ju mo e ko ju mo o ki loruko yin ma bo le tin pe wa e karo
5: eni la lo pe lati farai
1: okay oya e ba mi da seto eni ola
5: baby she like ma je ka se olu obe lo to ka fi ejodo se
1: ah eni ola eja odo
5: amala kokoro
1: amala se kini
5: amala
1: kekere
5: amala kokoro
1: konkolo
5: ni kokoro amala dudu
1: oh oni kokoro oke amala dudu ah ko tete yemeni eni ola o ti yemi ese o oya e ma ba wa be to bo beyen te ba ti pe mi e ba mi sun kuro ni ibi ti radio yin wa kale ma gbo ara wa da obela wo le ngbo lowo lori kan ni 32 fm 94.9 pelu chef mamzi lo ro e ba yin se awa mu obe gbegiri e wo orisirisi la oyan tin so fun pa won fin je obe gbegiri won e koju mo ta lo npe wa hello yes sir ki loruko yin sir
2: Ajani, thank you. Olori Abina Chiawota.
1: Era sa, oye ba mi dase tu.
2: Gbe ba se gbege yen.
1: Beni.
2: To ba fi eja alaran. Eja to tobi alaran yen.
1: To tobi alaran. Number 1 abi. O ti ye mi.
2: Beni. Gbe eja yen gan.
1: Mm.
2: Téyàn bá dé àbájẹ tán yóò tún máa gúfẹ́ ìjọ kejì.
1: A ti máa ṣe kí ni?
2: A máa gúfẹ́ rẹ̀ níjọ kejì gan.
1: Níjọ kejì. O ti yé mi, ẹ máa bá wa bí tó bọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣé tún gbọ́, ṣé tún ríbi táwọn tún gbé wa lọ? Dá Kẹ́hìndé tó ní èèyàn máa gúfẹ́ níjọ kejì. A kí ló ṣẹlẹ̀? Ìyẹn ni pé oúnjẹ yẹn débi tó ń lọ. Láṣẹ ilé ìdùnmọ̀ rẹ̀ gbogbo oúnjẹ tá a bá fi ń kẹnu wa báyìí, a máa lọ síbi tó dáa, kò ní gbòdì lára wa. Ẹ má gbàgbé pé mo ní ká máa jẹun lásìkò, ká jẹun nígbà tó yẹ ká jẹun, ká sì tún momi náà nígbà tá a bá tún jẹ oúnjẹ wa. Ẹ wo, àfẹ́sáré lọ sí ojú ọjà. À ń bọ̀ àti lọ.

0: 92 FM 94.9
1: Laughter House
0: Orioke Tete Premier
1: Mokola Ibadan.
2: Show me your 32.
3: Sẹ́tẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà gan-an kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi IO wọ́n mú nẹ́pà lójú títì ń pè ìwé mọ́tò owó òpè. Ìgbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi IO ó rí pàwọn fi IO náà wọ́n fi wáyà kọ́ni wọn ò mú náà wọ́n dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí.
4: This skit was performed by Orolabi.
5: 32 FM 94.9.

lọ̀rọ̀ jọ da yìí pọ̀ tí ẹ fẹ́ agbègbè sẹ̀ lórí ẹ̀ 09062 odometa 949. Ẹ̀rù ọba mi ọ̀. Ẹ̀já gbọ́ làárọ̀ yìí ká lè gbẹ̀gbè sẹ̀ lórí ẹ̀.

0: ọkọ àtìyàwó tọrọ jọ ń ṣe pọrọ yíra mọ ẹgbọn àtàbúrò tédé àyédè bẹlẹ láàrin wa ebi èèyàn méjì mẹta bá wà dán ti jọ ń lo ọjọ kan ọjọ méje oṣù ọdún ìjà ó wáyé ẹ má tàn mí má jẹ ń tọ ká tètè panẹ òun ló da òun ló sì tọ ẹyìn ẹlú ẹ káàárọ.
1: Ẹ
0: káàárọ̀.
1: Ẹ
0: sọ.
1: Ṣé ẹ wà lórí ètò ni àbí ẹ sí lórí ètò?
0: Orí ètò la wà báyìí sà, kí lorúkọ yín?
1: Ẹ jọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀ka
0: máa pè ní. Lẹ́yìn ètò àbí? Ó dà, ó dà. Màá pe nọ́mbà mi láìpẹ́ yìí.

0: down is switched off.
1: Hey, Daddy Victor, number yawo yin oni wa switch off o. O wa npe pa. Number won telephone wa npe pa. All right. 08097 odometer 949 pẹ̀lú 07055 odometer 949. O wọlé ni sórí ètò yìí. Torí pé jà dọ́là ó kọ ìní sọ ni. Ẹ pè wá àwọn nọ́mbà tẹ́ lè fi kàn sí wa direct nu lórí ètò 09062 odometer 949. Pẹ̀lú 07055 odometer 949. Èyí tó sì kẹ́tẹ̀ ní 08097 odometer 949. Yóò wọlé sí àyín. Ẹni tí ọ̀rọ̀ jọ dà yín pọ̀ ohun ẹ gbìyànjú kẹ́ ẹ ti kọ nọ́mbà rẹ̀ dání kó tó di pé ẹ pè wọ́ ẹ lọ́ ẹ káàárọ̀. Hello.
2: Hello.
1: Yes, ẹ káàárọ̀.
2: Ẹ
1: ṣeun.
2: Mo ní èmi àti ọkùn mi kan là ń jà.
1: Kí ni orúkọ yín?
2: Abiola Akinade.
1: All right, kí ló dà yín pọ̀ pẹ̀lú wọn?
2: Ó ṣẹ̀ mí tó mo wá bí àti ìgbóyè tó lè wá nígbà tí ìṣù yẹn ṣẹlẹ̀ sí ọmọ mi tó yẹ kó lè wá láti wá sí mi. Ó pàwẹ̀ kí ni tó bá bí mo wá ṣẹ̀ mẹ́sẹ̀ ṣẹ̀ kí
1: ẹ ṣe kí ni
2: nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pọ̀ ló ṣẹlẹ̀ mo máa wá tó mo wá sí tó gan nígbà yẹn tó nǹkan tó fà á yẹn tó nígbà tí wàá pé tó bá ti máa pè wá sí tẹ̀.
1: Ok, a ti gbó lọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ mọ́.
2: Ṣé tí mo ti kíkún gbà ni àbí?
1: Bẹ́ẹ̀ ni.
2: A ṣe bóyá bí kí n bọ̀lá ẹ̀kọ́ tí mo bá kí kí yẹn láti láti ẹ̀.
1: Láti ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀.
2: Last year,
1: Lauren, yes, 2 months.
2: I think 2 months, 3 months, yeah, no keep on going.
1: Okay. Okay. All right. Shelly, for one number, I'll buy.
2: Then.
1: Oh, yeah, a number.
2: Okay. Oh, it's

0: nọmba ọkùn yìí ni à ń pè tí oríngìrìngì tí wọn gbé yìí wọn ò gbé wọn là ń pè wọn alright báwọn ojú òpó kò tún wọ ẹlòmíín dákun títí 09062 odometa 949 09062 odometa 949 ẹkáàárọ̀
1: ẹlò ẹkáàárọ̀ sà
0: ẹ ṣeun ta ló wà ń bẹ
1: alájà bí ìbọ̀lọ́wọ̀n pín láti àkànlé lálákíá
0: alright
1: ẹjọ́ ẹnìkan ni ó fẹ́ bá mi ra ọjà tèmi náà wá fẹ́ bá ra nǹkan tí òun náà ń ta
0: okay
1: bọ̀ tèmi wá ti sẹ́ndì owó tí ọjà tèmi fẹ́ bá ra yẹn mo ti sẹ́ndì ọkọ mi ti sẹ́ndì owó sí níjọ́ yẹn nírètí pé à nǹkan tó fẹ́ bá wa náà rà àfi fún ní list nírètí pé yóò padà wá tó kò padà wá ra tí àwa fẹ́ tó fẹ́ bá wa rà ọjà táwa fẹ́ rà lọ́wọ́ rẹ̀ kò kó wá
0: kò tí ẹ fẹ kí lẹyìn ń tà kí lòun ń tà.
1: Èmi ń ṣe rentals.
0: Okay.
1: So ẹnìkan wa mo wá pé mo fẹ́ sòkú àná létí àdúgbò tí mò ń gbé. Aláṣẹ tí ó mú wá àjọ gbogbo nǹkan tán need. So sọ kan sọ méjì ló náà bá ní rice tó ń gbé wá. Báláṣẹ sọ pé ó ti pọ̀ jù ó ní ṣákì ni òun ń gbé. Lòun ti wá pọ̀ mọ́ Ìbàdàn lòun fẹ́. Sọ wá ní òkè. Báwa náà ba rice báàgì kan àti epo pupa kẹ́ẹ̀gì kan.
0: Okay.
1: Ìwà wo tẹ wa lóye pé n tó fẹ́ bá wa tó fẹ́ gbà lọ́wọ́ tiwa kọ́ yọ owó ẹ̀ fira wọn. Àwa kan sẹ́ndì owó tí ilé kẹta sí mi ni aláṣẹ yẹn wà. Ó wà lè sẹ́ndì owó tí ó fẹ́ bá wa ra ọjà. Ọlọ́kadà tó gbúwá yẹn gbọ́ sọ fún pé ọlọ́kadà ló wá gbé ọjà yẹn wá láti ọ̀nì two June Starwa yìí.
0: Okay.
1: A kéèsì nọ́mbà rẹ̀ gan ni tá a fi gẹ̀tẹ̀.
0: Okay. Now, aláṣẹ tó wá mú wa ń kọ́.
1: Aláṣẹ yẹn sọ pé òun náà ò mọ̀ pé ẹgbẹ́ ṣọ́ọ̀bù tí ẹni tó dúró dè. Ọ̀rọ̀ yẹn ká lọ. Tẹ aláṣẹ yẹn ní wọ́n kàn fọ́ kàn ẹnìkan kàn wà bá mẹ̀ pé aláṣẹ tí oníkó wọn lọ rè bá ló sọ pé òun ò ráyè mọ́ pé òun tó ń lọ ibì kan pé awẹ́ lòmíì o. Lọ́wọ́ a fi lọ gúrùpù bí tó fi ń ṣe fàájì yẹn pé ẹjọ́ mo lóun ti lè rí aláṣẹ. Ẹ wá tọ́ka woman tí kò jìnnà sílé tèmi.
0: So
1: bí aláṣẹ yìí
0: lédè kan ṣá aláṣẹ tó mú wa bá yín ò mọ rí.
1: Kò mọ.
0: Ẹ̀yin náà tẹ́ ẹ sì kówó fún náà ojú ẹsẹ̀ lọ tẹwó sí àbí.
1: Bẹ́ẹ̀ni ọlọ́kadà tó gbé wá gan-an ó ní kódà ìgbọ́ Ọlọ́run ló yọ pé wọ́n fẹ́ gbọ̀kadà ń di òun gan.
0: Ìyún ni pé ó lù yín jìbìtì nu àbí bò.
1: Jìbìtì ni o.
0: Ẹ ìsì mọ́lé ẹ mọ̀ náà.
1: Àmọ́lé àmọ́ná rẹ̀.
0: Ibi tó wá ní kẹ ìyín tó fẹ́ gba rentals lọ́dọ̀ tí yín kò júwe ibi tí àwọn ti fẹ́ ṣe òkú.
1: Kódà hall yẹn mi gan ti lò rí àti mo ti wẹ́dì fọ́ hall tó wà ní owó àgbà ní pátá yẹn.
0: Okay.
1: Láti alákíá sí pátá. Ó níbẹ̀ làwọn fẹ́ lò.
0: Now
1: nọmba rẹ̀ dẹ̀ ń bẹ lọ́wọ́ mi ń bì báyìí.
0: Ìgbà tẹ́ ẹ pé kí ni tó sọ fún yín.
1: Ìgbà tí ọkọ mi pè é. Ká gẹ́sì nọmba yìí bóyá lẹ́yìn ìjọ karùn-ún tá a pè é tí wọ́n pè é tí wọ́n ṣàlàyé fún wọn ní òtí ẹ̀ sọ̀rọ̀. Kó sẹ́ndì owó tàwọn sáwọn o nǹkan kan o. Àtìgbà yìí tẹ́wọ́ àti wá pé tèmi èmi náà wá tó pe nọmba yẹn nọmba yẹn ò wá lọ.
0: Nọmba yẹn ò lọ ńgbà tẹ́yìn tún pè. Now èló lowó yín tó wà lọ́wọ́ ẹ̀.
1: 85,000
0: èló ló ta ráìsì fún yín èló ló ta kẹ́ẹ̀gì epo.
1: Ó ní ṣákì lòun ti rà á pé òun ra ráìsì yẹn ní bóyá 39.5 ló tà.
0: Báàgì kan 39.5.
1: Epo 49,000.
0: Ọ̀dà.
1: Ṣùgbọ́n màmá aláṣẹ kò mú wà yẹn bí òun ṣe yẹ káwa fura. Pé kì í ṣe pé òun náà mọ̀ lọ sí títì.
0: Ọ̀dà. Nọ́mbà rẹ̀ fún ẹja gbìyànjú ẹ̀ bí ńgbà tẹ́ni èlò yìí Ọlọ́run lè pé ó lọ láàárọ̀ yìí. Bóyá ẹ̀yìn Usman bá wá nọ́mbà ìgbà.

0: ẹni ṣòfò ẹ̀mí. Ọgbà náà tún pè ná, a tún pè bóyá a tún fi nọ́mbà mí tún pè. Nọ́mbà ilé ta fi pé ìbá ó ti bísí rẹ̀. Ẹ ò ná tún pè yìí, ó ti bísí nọ́mbà lọ́wọ́ kan. Ẹ ti mọ̀ rú ọmọ ọwọ́ wọn. Ìwọ náà tí wọ́n bá wá bọ̀, ó gbọ́ tún gbọ́ tuntun, ó jẹ́ tún lòyún náà. Kó o fi sòdiwọ̀n bẹ́yàn kan bá bọ̀ pé ẹ lọ mú mi lọ bí mo ti lè gba nǹkan báyìí, ẹ lọ mú mi lọ bí mo ti àwọn tó lè bá mi sí nǹkan báyìí, yóò lọ fi ọ̀nà sẹ́ni. Ò bá jẹ́rù ẹni tí wọ́n ń sọ̀pá lásì yìí, bó bá jẹ́ ní tí àwọn gun ò ṣe pé fi gba ara trọ́ọ̀sì ni, ó ṣe é ṣe kán ti lọ bù ú sọ pé èkejì yín tẹ mú wá ǹjọ́ símọ̀ ti gbá wa, tí ó wà pé èkejì òun bò èkejì òun ti á jẹ́ wá ọjẹ́ jára rẹ mọ́jẹ wọn ó lọ fi ọ̀nà sẹ́. Ẹni bá ń wá ẹni tí ó bá ṣe àbẹ́ ẹni tí ó bá tajà àbí tí ó tajà fún ní ẹ̀sùn wájú ẹ ó wà lọ́nà ọbẹ̀ ọkàn náwó ọbẹ̀ má bàá débẹ̀. Ó bá jẹun tó jù báyìí lọ náà ní irú aláṣẹ tó mú dọ́dọ̀ wọn òun náà ó ti wọ tiẹ̀. Ọlọ police station kẹ lọ ṣe ipò fẹ́ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ ńkó rìpọ́ọ̀tù ẹbẹ̀ wọn ó lè mọ bí wọn ó ṣe tíráàkì ẹ̀ wọn ó tíráàkì ẹ̀ nàìjíríà láwa àwọn ọlọ́pàá wa iṣẹ́ yí wọn wà láàyè. Àfi tí ó bá kàn jẹ́ pé ó fẹ́ pẹ́ díẹ̀ kẹ́ tó rí àṣeyọrí ẹ̀ la máa ń pé àwọn òṣìṣẹ́ wọn bí iṣẹ́ wà láì wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ yí wọn gidigidi. Àmọ́ wọ́n ṣe lè tíráàkì èèyàn kó wọnú wọlé wọn ó tíráàkì ẹ̀ jáde. Bó lọ etí bọ́dà wọn ó gbà jáde ní bọ́dà wọn ó mọ̀ pé eléyìí bó bá ti fẹ́ cross ẹ mú ẹ yé lápá fún wa. Èmi mọ tàwọn ọlọ́pàá Nàìjíríà dájú fún yun. Lọ rìpọ́ọ̀tù ní station bí tó bá súnmọ́ yín sálákí alọ́lọ́wọ́ àbí bí ẹni pé station ń bẹ ní gbági. Station wà ń gbági lọ gbági kó lọ rìpọ́ọ̀tù pé wọ́n lù yín ń bàgẹ́ o. Wọ́n gbà owó lọ́wọ́ yín wọ́n pẹ́ ọ fẹ́ tara ẹ̀ sí ṣáké fún yín. Wọ́n ó dọkúmẹ́ǹtì ẹ̀ wọ́n ó sì mọ bí wọ́n ṣe ṣe tracking. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń wúrúwà náà sọ dáa só sì tọ́ nínú àkódà. Ló ṣe nira tó láti kówó jọ lásìkò yìí kẹ́nì kó wá dé lọ́sàn-án kan òru kan kó gba gbogbo tọwọ́ ẹni. Kò dá o inú ọlọ́run gan ò dùn sí. Rìsíìtì tẹ́ fi sẹ́ǹdì owó sí un ẹ kó dá ní ẹ print ẹ kẹ́ kó lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ẹ̀jẹ̀ wọn ó fi tiyín kí wọ́n fi jófin fún un torí bẹ́ẹ̀ bá ní àti ká fi ilẹ̀ ẹ̀yà á tún máa lọ náwó ń bi kinní kan ni. Ọ̀rọ̀ pé ìgbowó lọ́wọ́ èèyàn. Iṣẹ́ tiwọn ni wọn ó ṣe wọn ó gbà yín wà wọn ó wà ẹ wà á fi sùúrù kun ni torí lè mọ́jú òjọ́ tẹ́ ẹ lọ náà wọn ó rí. Wọn ó bẹ̀rẹ̀ sí máa tíráàkì nọ́mbà yẹn. Gbogbo ti ń rìn sí ẹjẹ́ wọn ó fi jófin kó má bàa tún lọ sí fẹ́lòmíì. Ọdún ti rí ẹ̀kọ́ kọ́nù yún láàárọ̀ yìí kò sóje tí wọn èlò. Bẹ́yà irun obìnrin tó pè báwọn ò bá fi sùúrù sí ni. Àwọn àti ará àdúgbò wọn tó já lásì wọn ó ti wọ̀ ya ajá bókú bókú. Ẹbẹ́ ẹjọ́ wá ni ẹ̀yin lẹ́yìn mọ̀ọ́mọ̀ jọ wá gbá wa ni ẹjọ́ ń ṣiṣẹ́ ni. Àbọ̀ rírọ̀ ẹ̀ rí. Wọ́n náà bọ̀ bá wá ṣepò wá rí fà mọ́mọ́ jára yóò ṣe wàlẹ̀ lórí ẹ̀. Kọ́kọ́ mọ tẹ pọ́ọ̀sì pé ṣé òun ló gbin ráìsì ní sàṣà kínní tó fi jẹ́ pé wá lòun fẹ́ tàyè.
1: Ọmọ ìyá ń tọ̀ nípa.
0: Ráìsì tẹ kẹ tó fojú kan ráìsì fojú kẹwàá rí ga epo rí ẹsìn àwa. Ọjọ́ ẹ̀dọ́ bá sọnù gágá lára mọ ya ni ṣá. Wọ́n lọ láàárọ̀ yìí lórí ètò ọkùnrin tó pè wá tán bèrè nọ́mbà. Pọ́n fẹ́ bá ń sọ lẹ́yìn ètò eje n pe number mi fun yin and eje n pe number mi fun yin 08066 64 9999 number na le fi ba mi soro lori WhatsApp number na le fi message mi lori WhatsApp o na le fi pe mi lori WhatsApp 08066 64 9999 on your direct number wo kilo manu e safe we o fe message mi o fe pe mi direct o fe kan si mi lona kan abo mi ai ibi to pe sinu oda e je ma lo laaro yi e je ma lo Usman tin gbanwo o tin gbanwo ojo ni ti o titi ola ta pade ago mokanla ina ni on le to yin o ago mokanla le to yin ire lodo yin lodo ti mi o ai on fere gege ko gbe mi le odibigiga odabo

ẹ kásán o èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán tòní níkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tí ń ti premier mọ́kọ́lá ìbàdàn peter ọ̀làṣùpọ̀ ló níròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn tòní àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó fi máwọn ẹgbẹ́ òṣìṣẹ́ onáà ni a ṣe ìwọ́de lọ́jọ́ àyájọ́ ìṣèjọba àwarawa ààrẹ bọ́lá tinubu ti fi ìkìlọ̀ léde fáwọn agbébọn ajínigbé àti àwọn agbódegbà eléyìí tí ń ṣàtìlẹ́yìn fáwọn agbésùmọ̀mí lábala ròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè iran ti tako trump léyìí tí ẹjọ́ di mímọ̀ pé ìròyìn pé àwọn ti jọ dúnàádúrà tuntun tó ti wà ńlẹ̀ ló jẹ́ gbọ́ yìí sọ yìí. lábala ìròyìn eré ìdárayá fún ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé fífa ọdún 2026 tó ti gbéra sọ pẹ̀lú bí south africa ṣe fìdí rẹmi. lágbo amúlùúdùn burna boy àti shakira òun náà ni wọ́n forin dá wọn lárayá níbi ìṣíde ìfi ẹ̀yẹ àgbáyé ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ló ti fi ìkìlọ̀ léde eléyìí tí wọ́n fi ṣọwọ́ sáwọn agbébọn ajínigbé agbésùmọ̀mí àti àwọn agbódegbà eléyìí tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún ìgbésùmọ̀mí ìṣèlú kéde wípé wọ́n ṣe ń tẹ̀síwájú láti mọ ọdún kòkò mọ àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà àti ètò ààbò rẹ̀ ń ṣe nìkan mọ retí láti fojú winá òfin nínú ọ̀rọ̀ ìkíníkù àyájọ́ ìṣèjọba warawa eléyìí tí òfìléde lónìí ọjọ́ jimo ààrẹ bọ́lá tinubu jẹ́ òde mímọ̀ wípé àsìkò ìfiraẹnisílẹ̀ tàbí tọrọ ìdáríjìn kò ní pẹ́ láti tilẹ̀kùn pamọ́ tinubu ẹni tó kìlọ̀ tó sì ń jẹ́ òde mímọ̀ wípé ọgọrọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní kí wọ́n yàgò fún títọwọ́ òṣèlú bọ ètò ààbò tó mẹ́ nílẹ̀ yìí bákan náà kí wọ́n mọ̀ da ọ̀rọ̀ ìwà ọ̀daràn ru ẹ̀yà kankan bákan náà ló jẹ́ òde mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ eléyìí tí wọ́n wà lákàtà àwọn ajínigbé ìyẹn nípínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ borno ni wọ́n padà láyọ̀ àti àlàáfíà. ààrẹ bọ́lá tinubu ló ti kéde àmì ẹ̀yẹ láti fi bọ́lá fún ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n ti kó ipa ribiribi nínú ìjà fitafita fún àtijẹ́ kí ìṣèjọba àwarawa wá sórílẹ̀-èdè wa nàìjíríà kó sì tún fìdí múlẹ̀ pàápàá jùlọ eléyìí tó ní í ṣe pẹ̀lú kòbá olè gbogbo lágbo òṣèlú lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún 1993 léyìí tó ṣàpèjúwe àwọn èèyàn náà gẹ́gẹ́ bí eléyìí tí wọ́n ti fira wọn jìn jẹ́ ti dẹ́yẹ sí wọn lé wọn lọ sẹ́yìn òde tí wọ́n sì ti wà nínú ìlà ìlò lójú ọ̀nà láti rí dájú pé ìṣèjọba àwarawa wá sí orílẹ̀-èdè nàìjíríà lára àwọn tí ààrẹ bọ́lá fún òun láti rí ọ̀mọ̀wé jókè odúmákin amòfin àyọ̀ká aláwàní túnde fàgbélé ọ̀làdélé alákẹ́ ọ̀làtúnjì bello ọ̀làdélé alákẹ́ ọ̀làtúnjì bello louis odion ṣẹ́gun bàbá tọpẹ sá mọ̀mọ́sẹ̀ sá adémọlá òsínúbi bọ́lá bọ́lá wọlé ládé bọ́núọlá fẹmi kùsà débọ̀ adéniran àti olóyè ayọ̀ ọ̀pádòkun àtàwọn míì bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀wẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó fi mẹ́gbẹ́ òṣìṣẹ́ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ àwọn ẹlẹgbẹ́jẹgbẹ́ lọ́gbàlọ́gbà lónìí onáà ni wọ́n ti ṣe ìwọ́de nílùú èkó àti láwọn apá ibìkan lórílẹ̀-èdè wa nàìjíríà látàrí ètò ààbò tó mẹ́ẹ̀ àti bí nǹkan ṣe le koko bí ojú ẹ̀já lórílẹ̀-èdè wa nàìjíríà àwọn olùwọ́de ọ̀hún ti ń ké pé ìjọba àpapọ̀ lè yí láti tètè wa ìgbésẹ̀ ojútùú sí bí nǹkan ṣe ń mẹ́ẹ̀ tí ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà sì wà nínú iṣẹ́ àtúnṣe ọ̀pọ̀ àwọn tó kópa nínú ìwọ́de ọ̀hún onáà ni omi ń kó àwọn látàrí ètò ààbò tó mẹ́ẹ̀ tó ń lékè ń kà sí lójoojúmọ́
bi eto oro aje se me ati bi ohun gbogbo se won gogo fun ni latira ati lori okowo eni gege bi agbarjopo awon egbe to nfe unu ohun won jodi mo pe iwode na ni awon gbe kale gege bi ati soro tako eto abo to me eto oro aje ti ko to ati bi nkan o se rogbo fun mekunu omo orilede Nigeria kane we olule ise olopa nipile oyo lowo won titi awon apurasi meje bi pe won ni ota ibon toto ota lerugba odin mewa lona ti ko bofimu ni akata won lagbegbe oke oyan gege bi ara ito ti awon agbofirungbe lati reyin anibon lona ko bofimu ton ti awon kan ija oloro nipile oyo awon apurasi na gani yusodik eni odun marundin ogoji ati Salaudin Sherif eni odun meta lilugun ileti awon mejeji je olugbe agbegbe komu leye ti owo te won latari funmi funle awon ileto abo ni budo pako lojo kewa osu kefa gege bolule ise lopa nipile oyo se visita won jodi mimo ipe iwadi awon una lo pin ipe awon apurasi na lo sese ki won lowo ninu mimo finish weru mimo ta ibon ati awon kan ja oloro fun awon odaran laarin ipinle oyo ati leyin odi ipinle oyo awon afurasi na wa lakata le ise olopa ti won si poju won bale ejo ni kete ti awon agbofunro ba ti pari iwadi won commissioner olopa nipinle oyo cp abimbola olugbemiga lo wa kepe gbogbo awon olugbe ipinle oyo lati wa ni ojula la kan fi nsori ke si tesiwaju lati mo ta awon ajo eleto abo lolobo loju ona ati se ati leyin nipa gbogbogun ti odaran ati wa odaran lapapo

Àjọ olómìnira elétò ìdìbò ìyẹn Independent National Electoral Commission INEC ni a ti kéde ìgbaradì wọn fún ètò ìdìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Èkìtì lọ́jọ́ Àbámẹ́ta ogúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí. Alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Joash Amukwitan SCN lánàá lásìkò tó ń darí ìpàdé ìgbaradì gbẹ̀yìn fún ètò ìdìbò pẹ̀lú àwọn tọ́rọ̀ kan gbọ̀ngbọ̀n lórí ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Èkìtì ilé tó wáyé ladọ Èkìtì. Ǹṣẹ́ ló fìdí rẹ̀ múlẹ̀ wípé ìrìnṣẹ́ BVAS òun náà ni wọ́n lò láwọn ibùdó ìdìbò láti fi ṣàmúlò àti mọ ojúlówó olùdìbò àti àyẹ̀wò gbogbo tó tó àti èyí tó yẹ láfikún gbogbo ìsí ètò ìdìbò láwọn ibùdó ìdìbò ọ̀hún. Òun náà ni wọ́n fi ṣọwọ́ tààràtàrà láti ojú òpó ti IREV fún ogunlọ́gọ̀ àwọn aráàlú láti mọ̀ bí nǹkan ṣe ń lọ lábala ètò ìdìbò tí ó wáyé nínú ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Èkìtì. Ìròyìn ló ti ń dé sétí gbọ̀ yín láti kéde 32 FM 94.9 ta kalẹ̀ sí Laughter House orí òkè tí ń tẹ Premier Mokola Ibadan. Ìròyìn ilẹ̀ òkèrè. Orílẹ̀-èdè Iran ni a ti jẹ́ òde mímọ̀ wípé ìgbésẹ̀ ìgbẹ̀yìn lórí àdéhùn àti ìfòpin sógun tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè náà pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà ni àwọn ò tí ì fẹnukò rárá bí tí wò mọ̀ bó tilẹ̀ jẹ́ pé Ààrẹ Trump torílẹ̀-èdè Amẹ́ríkà ńṣe ló ń fọwọ́ gbọ́yà tó sì ń sọ wípé ìdúnàdúrà òun ló ṣeéṣe kí àwọn tètè buwọ́lù ní kíákíá. Ààrẹ Donald Trump ló jẹ́ òde mímọ̀ wípé àwọn ti fagilé àǹfìrinṣẹ́ kú ṣọwọ́ lójú òfurufú tako ilẹ̀ Iran torí pé àwọn olùdúnàdúrà ni a ti ṣe àwọn àdéhùn ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ Iran. Ṣùgbọ́n ẹni tí ṣe agbẹnusọ iléeṣẹ́ torí sọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè Iran ìyẹn Ismail Bage ó jẹ́ òde mímọ̀ wípé ìròyìn nípa àdéhùn ọ̀hún ló jẹ́ gbọ́ yìí sọ yìí àti èrò ọkàn ilẹ̀ Amẹ́ríkà tó sì jẹ́ pé àwọn ò tí ì fẹnukò lórí ohunkóhun bí tí wù kó mọ̀. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti ilẹ̀ Israel òun náà ni a ṣe ìfilọ́lẹ̀ àdó ikú wọn tí wọ́n fi ṣọwọ́ sílẹ̀ Iran ní ọjọ́ 28 oṣù kejì léyìí tí ilẹ̀ Iran náà sì fèsì sí ìkọlù ọ̀hún léyìí tí wọ́n fi ṣọwọ́ sílẹ̀ Israel àti àwọn orílẹ̀-èdè tí wọ́n ní ń ṣe pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà tó wà ní ẹkùn wọn. Àwọ̀ ohun ogun tó ń lọ ọ̀hún ló ti ń wáyé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù tó sì jẹ́ pé ó ti fà á tí owó epo àti afẹ́fẹ́ gáàsì fi gbówó lórí jákè jádò àgbáyé. Ìròyìn eré ìdárayá. Ìdíje ife ẹ̀yẹ àgbáyé FIFA tọdún 2026 òun náà ló ti bẹ̀rẹ̀ lánàá nígbà tí ilẹ̀ Mexico ń gbàlejò rẹ̀ tí wọ́n sì ṣíde pẹ̀lú àwọn ìpolongo lọ́nà àrà léyìí tí wọ́n fẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti South Africa jọlẹ̀ pẹ̀lú àmì ayò méjì sódò níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún léyìí tí wọ́n fún àwọn agbábọ́ọ̀lù ní káàdì pupa mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ìdíje ẹlẹ́ẹ̀kejì. South Korea òun náà ló gbẹ̀yìn wọ́ tí wọ́n sì gba àmì ayò méjì sókan tí wọ́n fi jáwé olúborí mọ ilẹ̀ Czech lọ́wọ́ léyìí tí wọ́n fi ní àmì mẹ́ta. Ní báyìí gbogbo ojú òun náà ló ti wà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé láṣálẹ́ òní ìyẹn nígbà tí ilẹ̀ Canada yóò mọ wákò pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ń bọ̀ láti Bosnia nígbà tí orílẹ̀-èdè Amẹ́ríkà ti àwọn náà jọmọ wákò pẹ̀lú Paraguay ìyẹn ní àfẹ̀mọ́júmọ́ ọjọ́ Àbámẹ́ta. Lágbo àmúlùdùn. Gbajúgbajà òjìní olórin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Burna Boy àti akẹgbẹ́ rẹ̀ láti Columbia ìyẹn Shakira òun náà ni wọ́n forin dá wọn lárayá níbi ìṣíde ife ẹ̀yẹ àgbáyé FIFA tọdún 2026. Àwọn òjìní òǹkọrin méjèèjì ọ̀hún ni wọ́n ṣíde pẹ̀lú orin níbi ìṣíde ìdíje ife ẹ̀yẹ àgbáyé náà lánàá ọ̀jọ́bọ̀ níbi ètò ọ̀hún tó wáyé lẹ́yìn wákàtí mélòó kan tí ìfẹsẹ̀wọnsẹ̀ ti wáyé láàrin ilẹ̀ Mexico àti South Africa.
be e ba niroyin yajo yajo kan abomi ite fe fi to wa leti layika ati agbegbe yin ele fi atejise yin sowo sori 0705 655 0949 0705 655 0949 abi news at 32fm.com.ng iroyin ago mejila lede yoruba koni juba ilo fun tosan toni ni kan ni 32fm 94.9 ta kale si laughter house ori oke tinte premier mokola ibadan peter olasopo lo ti royin

0: yìí lórí sabẹ́ńkò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
1: Ìkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wá yìí wá láti wá sọ kankan tayọ yìí pé tí ò yí àwọn ẹlòmíì.
2: Nípa
1: ṣáà ìjàmbá kó lè yé wọn. Àwọn ohun péré lọ́lọ́run péré nígbà yẹn fẹ́ẹ̀kì ni.
2: Mo mọ̀ péré àwọn lọ́lọ́run àbí. Mo mọ̀ péré àwọn gbàkejì ọlọ́run.
1: Kò péré o.
2: Nǹkan táwọn náà máa ń sọ.
1: Ó sọ yí pé òun àti ọlọ́run máa jọ ṣe meeting.
2: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikiru Ayinde Barrister.
0: Ago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Friday.

0: mo kí ẹ olólùfẹ́ ìpè ẹ̀ṣẹ́ tí ẹ tún darapọ̀ mọ́ alẹ́ ní Àtúndé bí a ṣe máa ń dé lójoojúmọ́ Délé Adéyanjú ní orúkọ mi lẹ́ni àlejò wa orúkọ wọn Alhaji Ìyábọ̀ wọn jẹ́ ọ̀kan lára àwọn ìyàwó olóògbé Alhaji Abdul-Jabbar Balógun tẹ bá rántí a ti ṣe àwọn ètò bíi ẹyọ kan méjì mẹ́ta kan ní ìkànnì yìí ta ti rí àwọn èèyàn tí wọ́n mention nípa Alhaji Abdul-Jabbar lára wọn ni olórí Adéọlá tí mi ò bá gbàgbé tí wọ́n sọ ń gbà ẹ́ lọ́rùn wípé Alhaji Abdul-Jabbar fẹ́ fẹ́ àwọn wípé ìfà Alhaji Ajílẹ̀yẹ wọ́n ṣàṣe gbòkùrù kẹrẹgbò pẹ́pẹ́ fúru pé káwọn lè fẹ́ wọn gbà ẹ́ pé nítorí pé Alhaji Abdul-Jabbar ti promise wọn ní àwọn kankan. Now bí èmi ṣe rò àbí bí mo ṣe rí mo rí pé Alhaji Abdul-Jabbar jẹ́ a controversial character or a controversial personality. Ó wá dá nígbà tí àwọn èèyàn wọn wọ́n sì ní àwọn ìyàwó wọ́n sì ní àwọn ọmọ tí wọ́n wà láyé tí wọ́n lè tan ìmọ́lẹ̀ sí irú èèyàn tí Abdul-Jabbar tí wọ́n jẹ́ nígbà ayé wọn. Lóòótọ́ o mo gbà pé kò sí ọmọ àbí bàbá àbí ìyàwó àbí ọkọ náà tí wọ́n ní kó sọ̀rọ̀ nípa èèyàn ẹ̀ tá wá sọ èyí tí ò da ṣùgbọ́n màá rọ Alhaji èyí tí ó bá ṣe sọ nínú irú èèyàn tí Alhaji Abdul-Jabbar jẹ́ kí wọ́n sọ níbi tí wọ́n bá lè sọ dé mo understand wípé a kì í mọ̀ rìn kórí máa ń mì ibi tó ń mì sí yẹn ẹ lè má lè sọ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ bá ti fọgbọ́n gbé kalẹ̀ o máa yé àwa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbọ́ ètò àgbàletò ọlọ́gbọ́n ni wọ́n ẹ̀ka àbọ̀ sàgbàlẹ̀ tó máa.
1: ẹ̀ka sàn ẹ̀ka ẹ̀kú gbogbo ọgbà.
0: ẹ ṣe. Yes, mo gbọ́ yín mà.
1: Mo kí gbogbo ilé lápapọ̀ àtàwọn tó tó mi àtàwọn tó jù mí lọ àti gbogbo àbíamọ látòkè délẹ̀ àti gbogbo àwọn afá wa látòkè délẹ̀. Mo kí gbogbo yín àti olótú wa.
0: Ẹ ṣe mà. Alhaji Abdul-Jabbar Balógun wọ́n popular gan nígbà ayé wọn lẹ́yìn tí wọn ò sí láyé mọ́ orúkọ àwọn èèyàn kì í yé tú dárúkọ wọn báwo lẹ́yìn ṣe jẹ́ sí wọn gangan pàtó.
1: Ẹ ṣe sà. Mo dúpẹ́ ní pàtó bí èmi ṣe jẹ́ èmi jẹ́ kan ní ara àwọn ìyàwó wọn tó já sí pé o clich mi ẹni tó jẹ́ bàbá sí mi ò jẹ̀bi secretary wọn nígbà náà lọ so ìkan nínú àwọn ìyàwó wọn ni mo jẹ́.
0: Ẹni tó jẹ́ secretary
1: bẹ́ẹ̀ni
0: fún wọn
1: bẹ́ẹ̀ni.
0: Okay.

sùn rẹ ni kò ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdó nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú.

ẹ kaabo padà bẹ bá ṣe ń darapọ̀ mọ́ 32 FM 949 lélẹ́yìn 94.9 sinima rèé Wahid Sola Ọ̀rọ̀lábí presenter ló kọ́ a ń sọ̀rọ̀ nípa Blood Sisters season 2 mo wá ń sọ̀rọ̀ nípa Nancy Isimẹ̀ tó ṣe ẹ̀dá ìtàn Kẹ́mi pẹ̀lú ìrìn àjò rẹ̀ láti season 1 ti de season 2 ti ta n wo lọwọ yi abi tawọn kan fẹ wo bayi abi tawọn kan ti wo lọwọ baba wo ẹda itan yi lati season 1 a ri wi pe lakoko na writing ere yi lati season 1 o je yi ti o nitumo bo ti le je pe season 2 yi bi igba ti won ko opolopo eru ti won o lanfani ati ri tude le sinu e amọ mo nbo nbe na lati season 1 a ri pe writing eda itan Kemi o je yi ti o wa intentional nipa iru eyan ti Kemi je iru asise to se lati nu asise kan bo sinu asise mi bo sinu wi pe survivor a fe survive a fe cover nkan kan eru sare kuro nibi ti wahala wa lasigbo wa debi ti won wa wo season 2 ti won sentence eh ari wi pe eni ti won sentence pe ah lo mo fa so pe npe roko oba o laipe laijina won yegi fun o eni yen ko lo pari ere yen eda itan yen ko lo pa eda itan ti won sentence to bu sekun to faraya teru nba ẹ̀dá ìtàn yẹn kọ́ ló parí eré yẹn ohun tí mò ń gbìyànjú àti ṣàlàyé ohun ni ohun tí wọ́n ń pè ní character arc the evolution of character báwo ni character ṣe ń yí padà nínú eré àti báwo ló ṣe mọ́ ṣe rí ṣe àti báwo ni òṣèré yìí ṣe rí gbé embody nínú eré Blood Sisters part 2 season 2 a ri wipe Kemi yi lẹyin igba tan sentence e to denu ewon tan awon nkan kan ti won ni lanfani ati so awon nkan kan sele si gege bi eyan gege bi eda itan to yi bi eda itan yen se ri to yi pada tawon adanwo ka wa si real life tabari yan kan to je buje budanu ka so pe buje budanu yi eda itan kan ni o iwo buje budanu o wa lo lowo o n bufo ni le bufa lejo bufo kunrin bufo obirin o wa tasiko kan ka wa so wi pe nkan kan safere die bi nkan se wa safere un gbogbo awon to n buje budanu fun awon na wa sa fun o fere ko ni ti won sa gidigidi fun won sa lo iwo to igba ti wo wa nilo nkan lati gbọ́bù káàtà àwọn tí wọ́n ń bùjẹ bùdànù fún wọn ò bù fún ọ débi tí wọ́n bùdànù inú wa bí ọ àbí ká sọ pé nú bàjẹ́ lákọ̀ọ́kọ́ ná káràkítà rẹ ẹ̀dá ìtàn bùjẹ bùdànù àsìkò ti fẹ́ tó láti yí padà nítorí ká wá sọ pé lákòókò kan owó wa dé padà sí ọ lọ́wọ́ iṣẹ́ tí ò lọ déédéé mọ́ tẹ́lẹ̀ ó bọ̀ sípò gbogbo àwọn nkan tí ò lọ dáadáa wọn bẹ̀rẹ̀ sí ní da owó wa padà dé sí ọ lọ́wọ́ ìwọ yìí kan náà olówó lọ́wọ́ nígbà kan rí nkan sáfẹ́rẹ́ àwọn tó ń bù fún sáfẹ́rẹ́ wọn sá lọ wọn ò fẹ́rẹ́ gan wọn sá lọ gidi owó ọ̀hún wa padà dé àwọn tí wọ́n sá lọ ọ̀hún wa sá padà wá bó o ló ṣe ná owó yẹn ṣé o mọ bùjẹ bùdànù bíi tàkọ́kọ́ àbí lákòókò yìí o wà dẹni tó jẹ́ wípé calculation pé ó dá o ẹni bá bù fún mi ní ń bù fún most likely yóò jẹ́ ẹni bá bù fún mi ní ń bù fún yóò ti di akagan yóò ti kálá yóò ti dájú ohun tó ṣẹlẹ̀ láàrin ìgbà tó jẹ́bùjẹ́ bùdànù àti ìgbà tó wó sáfẹ́rẹ́ àti ìgbà tó wó padà wá tó ò wá di bùjẹ́ bùdànù mọ́ bó tiẹ̀ jẹ́ pé ó ń bẹ lọ́wọ́ rẹ nǹkan tí wọ́n ń pè ní character arc ìyàtọ̀ ti dé bá ẹ̀dá ìtàn rẹ the same thing ló dé bá arábìnrin yìí torúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́mi nínú eré ìtorí nígbà tó máa fi dé inú lónìí mo dìídì fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí wọ́n ń pè ní ẹ̀dá ìtàn
ati awon nkan to ma mu ki eda itan wa interesting ni writing ire igba ti won wa fi de ibi ti arabirin yi ti denu ewon ta won kankan sele si e ri wi pe eni to je eni ti o lagbaja lo titi tele eni ti o jo wa passionate to wa compassionate tele ti o le dayan pa tele bo ti le je pe awon emi kan ti towo ebo amo tori pe ko le dayan pa bi asise bi nkan lo sun debi to wa on o wa embody character awon mistakes to ti se in the past o wa deni ti ohun fun ara re n gbe awon igbese yen with confidence nitori awon nkan kan sele si eda itan yen to yi bo se n ronu pada to yi bo se n huwa pada to yi bo se n gbe igbese pada iyun ni won iyun ni character aba si wo journey yen lati bere to ba je pe cinema film ni o se ka ma ri development of that character bi character yen se move lati bikan si bikan nitori awon iriri aye to n ba pade ninu irin ajo aye re lati fi yi pada tori idi eyi character kemi ninu ere yi to gbe weight of trauma pelu bond irepo isowopo pelu ore re arabirin Nancy Isime yi o gbe character on lona to to ni woye titemi lona te ri te so wi pe this is a good acting o se lona to ni ituma o se lona to dun wo to dun ri pe beyin na ba nwo e wo pe ah ah you are a fantastic actor.

nínú àwọn nǹkan tí eré yìí tún tó ti kù díẹ̀ káàtó òhun ni wípé oríṣiríṣi subplot ni wọ́n open nínú part 2 yìí tí wọ́n dẹ̀ struggle láti rí pé wọ́n kórí gbogbo ẹ̀ jọ sójú kan náà oríṣiríṣi character new character àwọn ẹ̀dá ìtàn tuntun tá a rí tẹ́lẹ̀ tí wọ́n kó wá sínú eré eléyìí part 2 yìí season 2 yìí tá a sì mọ láríjà àwọn character yẹn tí wọ́n ò explore ẹ̀ tó wá já kéèyàn máa wò wípé okay character ẹ̀dá ìtàn yìí okay kí ni explanation tó wà ńbẹ̀ kí ni dítẹ́ fi gbé wọlé báwo ló ṣe contribute to the development of that plot ta bá yọ kúrò nínú eré yeré iṣẹ́ complete kí ni tẹ́ gbé wọlé ṣé láti fi buy time ni àbíbò àti pé gbogbo bọ́n ṣe ṣe rí ọ̀hún ó dàbí ìgbà tí bí ìgbà tí wọ́n ń lé wọn sáré ni pé ẹja tètè parí kíní yìí o wọn ò fàyè lẹ̀ fẹ́rẹ́ yẹn láti breathe let the film breathe láti nú wọn ò ayé yẹn ò sí fún fáwọn development kan láti ṣẹlẹ̀ fáwọn nǹkan kan láti land fáwọn character kan láti fún gbogbo àwọn kiní wọ̀nyí láti jẹ́ kárí wípé okay gbogbo ẹ̀ kàn ṣáà ń sáré the pace is too fast àwọn bí tó yẹ ká ní emotional peak tó yẹ kí audience kí wọ́n farabalẹ̀ feel ẹ̀ emotionally wọn ò fàyè yẹn lẹ̀ fún audience láti process nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n tó move on sórí nǹkan míì understanding mo nílò láti ṣe wò lẹ́ẹ̀mejì láti understand àwọn nǹkan pé kí ni ohun tó ṣẹlẹ̀ láàrin yìí kí ni báwo ló ṣe papọ̀ nítorí bó ṣe fast sí àti kí wọ́n tó fún èèyàn láti ronú jinlẹ̀ lórí kiní yìí wọ́n ti move on sí nǹkan míì léyìn tó wá fún ẹni tó ń wò ní struggle láti understand àwọn plot yẹn tó wọlé wá pé ó yá o romance àwọn méjì yìí ìgbéyàwó wọ́n ní wọ́n plant èèyàn kan kí ni dí mo mọ̀ọ́mọ̀ má fẹ́ wọnú eré ọ̀hún lọ lóní sàn-án torí àwọn tí wọn ò tí wò kó má dàbí ìgbà téèyàn ń bèrè jẹ́ kí wọ́n lè láǹfààní àti lọ wò to avoid spoilers apologies ẹnìkan bẹ tó yẹ kí n dákọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn òṣèré tí ó ṣe dáadáa Gabriel Afolayan láti bẹ̀rẹ̀ eré èdè parí orí wheelchair ló wà tí wọ́n bá ní kí n mú best actor nínú eré yìí Gabriel Afolayan ni mo máa fún níwòye ti tèmi kíní kan bẹ nípa eré tó jẹ́ pé wọ́n máa ń pè ní varieties as an actor gẹ́gẹ́ bí òṣèré o ní àwọn o lè dìde o lè sọ̀rọ̀ o lè yánpa o lè yánsẹ̀ o lè gboríwá sẹ́yìn o ní oríṣiríṣi part of your body láti fi gbé ẹ̀dá ìtàn rẹ jáde láti fi ṣe oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ẹni tí wọ́n gbé sórí ìjòkó kan lórí wheelchair tó wà ńbẹ̀ tápá rẹ̀ kò lè napá kò lè nasẹ̀ ó kàn wà ńbẹ̀ gbogbo ohun tó lè mi ojú orí àtẹnu àtojú lọ wọ́n ti limit ohun tó ń pè ní varieties ẹ̀ ohun tó lè lò wọ́n ti limit ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ó sì tún act lọ́nà tí ó wà very believable and outstanding Gabriel Afolayan nínú eré yìí inú yóò máa dùn láti wò
is so beautiful to watch. Pelu pe ori ijoko lo wa, koda ko gbowo soke owo re bi gba ti eyan ti teyan ti ro lapa ro lese ni o eri bi kan to ti subu lule to ti be so mi to wa ninu omi ah awon kan atinu aye o

0: play the greatest hits of yesterday. Today.
1: And if you think about it, even tomorrow. 32FM.
0: 94.9.
2: Lẹ́m̀bẹ̀ wọ̀nyí yẹn wà sáyid balógun ni orúkọ mi jẹ́ ìyára alẹ́ ẹ máa gbọ́ ìkànnì 32FM wọ́n ní ká máa rẹ́rìn ayọ̀ lọ síbi ìdùnnú fẹ̀yìn ẹ̀.
3: Show me your 32.
0: 32FM 94.9.
4: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ọ̀hàn kétékété. Ìkànnì 32FM gbóṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ. Tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ẹ jẹ́ ká tẹ̀síwájú agbá bóòlù lọ́wọ́ yìí fún ikọ̀ Tottenham Hotspur ilé tí ikọ̀ Tottenham Hotspur tí wọ́n rán lọ dé iṣẹ́ àdéhùn aláyàlò nínú líga orílẹ̀-èdè Germany ní sáà tó kọjá. Mò ń sọ̀rọ̀ nípa Luka Voskovic, òun náà ni agbá bóòlù ilé tí ikọ̀ Brighton and Hove Albion tí wọ́n láwọn ṣetán láti kó tán síbi £30 million. Wọ́n láwọn ṣetán láti kó lé ikọ̀ agbá bóòlù ọ̀hún lórí láti jẹ́ pé kí ikọ̀ Tottenham Hotspur kan jẹ́ káwọn gbé ọmọkùnrin ọ̀hún pé bá ti mọ̀ pé yìí náà fẹ́ gbé Vanik tó jẹ́ tiwa pẹ̀lú owó tó lọ síbi £40 million. Ẹ jẹ́ káwọn náà fún yín ní £30 million. Kẹ fáwọn náà ni agbá bóòlù lọ́wọ́ yín ọ̀dọ́ léńjẹ léńjẹ ọmọ ọdún mọ́kànléní ogún yẹn. Ẹ fáwọn náà kó wa máa gbá bóòlù lọ́dọ̀ tiwa. Ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káràkátà díẹ̀ ká lọ sínú díje ife ẹ̀yẹ àgbáyé padà torí wípé lẹ́yìn tí ẹ̀rù ti ń ba àwọn ọmọ bíi orílẹ̀-èdè ti Scotland lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù wọn. Agbábọ́ọ̀lù nínú ọkọ̀ Napoli tó ṣe wípé òun náà ti gba ó fìgbà kan gba rí ní ẹni nínú ọkọ̀ Manchester United. Mo sọ̀rọ̀ nípa Scott McTominay lẹ́yìn tí ẹ̀rù ti ń ba àwọn olólùfẹ́ orílẹ̀-èdè Scotland nígbà tí àwọn agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè Scotland tí wọ́n bọ́ ọ̀tá láti lọ ṣe ìgbáradì tí wọ́n dẹ̀ rí Scott McTominay ń bẹ̀ torí ìròyìn gbé jáde wípé ọmọkùnrin ọ̀hún ó ń jọ bí ẹni wípé àárẹ̀ kékèké kan ó ń bá ọmọkùnrin ọ̀hún fúnra ó dẹ̀ lè ṣeéṣe kó má lè kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ eléyìí tí Scotland yóò tán gbà ní ẹkọjú orílẹ̀-èdè Haiti nígbà tó bá fi máa di bí ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ọmọkùnrin ọ̀hún ti padà darapọ̀ mọ́ agbábọ́ọ̀lù tó jẹ́ agbábọ́ọ̀lù tó kú o nínú ikọ̀ àgbọ̀jẹ̀ nínú ikọ̀ orílẹ̀-èdè Scotland ní orílẹ̀-èdè America níbi tó ti ń ṣe ìgbáradì. Scott McTominay ti dé padà sí bùbá agbáradì lásìkò eléyìí tá a wà yìí ó dẹ̀ ti dé padà fún orílẹ̀-èdè Scotland ní àti bẹ̀yẹn. Kákúrò lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú Scott McTominay ká lọ sínú ikọ̀ Newcastle United nílẹ̀ Gẹ̀ẹ́sì tó pé lásìkò eléyìí tá a wà yìí lẹ́yìn tí wọ́n ti gbé aṣọ́lé kan ní ẹni bí ọ̀sẹ̀ tó kọjá wọ́n tún ti ń wo aṣọ́lé ẹlẹ́ẹ̀kejì nínú ikọ̀ Manchester City. Mo sọ̀rọ̀ nípa James Trafford o gẹ́gẹ́ bí aṣọ́lé eléyìí tó ṣeyẹ káwọn tún bá sọ̀rọ̀ kó dẹ̀ yẹ pé kọ́mọ kí òun kó máa bọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ikọ̀ Newcastle United àwọn náà kọ́kọ́ sọ̀rọ̀ tán láwọn ṣetán láti gbé ọmọ kí òun láti inú ikọ̀ Burnley nígbà tí ikọ̀ Burnley wọ́n sínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ní sáà tó kọjá ṣùgbọ́n tó ṣe wípé ọmọ kí òun padà gbá inú ikọ̀ Man City lọ tó dẹ̀ yẹ pé ìjókòó òun náà lọ ń jókòó nínú ikọ̀ Man City nítorí pé àwọn èèyàn padà gbégi yìí Donnarumma ṣùgbọ́n báyìí náà ikọ̀ Newcastle United wọ́n ti ń bọ́ ọmọ kí òun sọ̀rọ̀ wípé máa bọ̀ wá máa gbá bọ́ọ̀lù lọ́dọ̀ tiwa kó dẹ̀ wá máa gbowó kó wá máa ṣe bí ọba níyẹn nínú ikọ̀ Newcastle United káwá máa wá wò bóyá ikọ̀ Man City bóyá wọ́n tún yọ̀ǹda James Trafford fún ikọ̀ Newcastle United àbí wọn ní yọ̀ǹda. Ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yẹn ká lọ sínú ìdíje eléyìí tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lọ́dọ̀ àwọn obìnrin torí pé báwọn ọkùnrin ṣe ń ra àwọn agbábọ́ọ̀lù náà làwọn obìnrin ra o ikọ̀ Manchester City obìnrin lẹ́yìn tí wọ́n gba ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì tó jẹ́ àwọn obìnrin ní sáà tó kọjá wọ́n ti já gbà fún wọ́n ti já ọmọ obìnrin ọ̀hún gbà lọ́mọ ikọ̀ Arsenal lọ́wọ́ o. Mò ń sọ̀rọ̀ nípa ìkan náà agbábọ́ọ̀lù tí ikọ̀ Arsenal obìnrin tí wọ́n fi ń ṣe bí ọba ìyẹn Betmead agbábọ́ọ̀lù láti ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀hún pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ ikọ̀ Man City lóbìnrin wọ́n ti já Betmead jágbà lọ́wọ́ ikọ̀ Arsenal lásìkò tá a wà yìí wọ́n dẹ̀ ti kéde ọmọbìnrin ọ̀hún lénìí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù wọn tuntun kódà aṣọ ọ̀wọ̀ agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ikọ̀ Man City òun ni wọ́n fún Betmead nínú ikọ̀ wọn ní àti bẹ̀yẹn. Ká padà kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káràkátà lọ́dọ̀ àwọn obìnrin ká padà sọ́dọ̀ àwọn ọkùnrin torí pé lásìkò ilé ìta wà yìí ikọ̀ Nottingham Forest wọ́n ti bá ikọ̀ Arsenal wọ̀ yájà lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù ilé ti ikọ̀ Arsenal lọ gbé wọn láti orílẹ̀-èdè Portugal ní bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Mo ń sọ̀rọ̀ nípa Fabio Vieira torí bí ọ̀rọ̀ ṣe ń lọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nottingham Forest wọ́n láwọn ṣetán láti sanwó tó lọ sí bíi £24 million láti fi gbé agbábọ́ọ̀lù ọ̀hún kò nínú ikọ̀ Arsenal gbọ́dọ̀ tó ṣe pé inú ikọ̀ ẹgbẹ́ olùkọ́ nínú líìgì orílẹ̀-èdè Germany òun ló ti lọ ṣe iṣẹ́ àdéhùn aláyàlò ní sáà tó kọjá wọ́n láwọn ṣetán láti gbé ọmọkùnrin ọ̀hún tán láti inú ikọ̀ Arsenal kó wọn máa gbábọ́ọ̀lù lọ́dọ̀ tí wọ́n ní sáà tó ń bọ̀. Ká kúrò lórí ọ̀rọ̀ yẹn ká lọ sórí ọ̀rọ̀ eléyìí tí Paul Pogba sọ nítorí pé lénìí gangan nígbà tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá Paul Pogba lẹ́nu wò ó jẹ́ kó mọ̀ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Faransé tí wọ́n kó bọ̀ wá sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́dún eléyìí tá a wà yìí ó ní wọ́n dáa ju ikọ̀ tó gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé fórílẹ̀-èdè Portugal fórílẹ̀-èdè Faransé ní ẹ̀ lọ́dún 2018 lọ o ó ní àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Faransé ní lásìkò eléyìí tá a wà yìí ó ní wọ́n dáa ju tọdún 2018 lọ kódà gan òun retí kí wọ́n gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé pẹ̀lú bí wọ́n ṣe dáa tó lásìkò eléyìí tá a wà yìí. Ẹ wo ẹja finú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá sílẹ̀ díẹ̀ ká lọ sínú ìdíje eléyìí tó ní ṣe pẹ̀lú Formula 1 torí pé lẹ́yìn tí àwọn awakọ̀ fún iléeṣẹ́ Mercedes mo sọ̀rọ̀ nípa Kimi Antonelli tó gbé kiní ọ̀hún lọ ní ẹni Monaco ní ọ̀sẹ̀ tó kọjá ìpele ẹlẹ́ẹ̀kẹta tó ti bẹ̀rẹ̀ lásìkò eléyìí tá a wà pàápàá jùlọ lórílẹ̀-èdè Barcelona torí pé pẹ̀lú bí nǹkan ṣe lọ ìgbáradì àkọ́kọ́ ó wáyé lénìí o ní Barcelona lórílẹ̀-èdè Spain torí pé ẹni tó ṣe awakọ̀ fún iléeṣẹ́ Mercedes mo sọ̀rọ̀ nípa George Russell òun ló parí sí ipò àkọ́kọ́ nínú ìgbáradì àkọ́kọ́ eléyìí tó wáyé lórílẹ̀-èdè Spain yẹn bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rí Oscar Piastri ti iléeṣẹ́ McLaren òun parí sí ipò ẹlẹ́ẹ̀kejì níbi tí ẹni tó jẹ́ awakọ̀ fún iléeṣẹ́ Ferrari mo sọ̀rọ̀ nípa Charles Leclerc tóun ti parí sí ipò ẹlẹ́ẹ̀kẹta ní àti bẹ̀yẹn. Ẹ wo àwọn ìròyìn yẹn pọ̀ lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n kí iṣẹ́ ìjókòó ẹnìkan lápá bí ẹ kú rọ̀lẹ́ o.
1: Mo kí yín láti oríjoko tọ̀dọ̀ mi àbí ń bọ́lá làmí ìdórúkọ mi sporty crystal ẹ kúṣẹ́ látàárọ̀.
2: Ridwan Adekunle Clever nkí.
3: Islamiyah Olajumoke Busari òun ló kọ tèmi o ẹ káàbọ̀ sórí àkótó ètò náà.
0: Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa òun náà lẹ lè darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ òun lójú òpó tẹ́gbà tẹ́ fi darapọ̀ mọ́ wa kẹ bá ṣe wá ń débẹ̀ máa bá wa pin káwọn ẹlòmíín náà lè mọ̀ pé ètò ìgbé ó ti ń lọ lọ́wọ́ ní ìkànnì adẹ́rin ìpòṣonú 32FM94.9 Sporting Crystal.
1: Atọ́kùn ẹ kúrò lẹ.
0: A kú ọdún.
1: Ọdún ìwọ́ bẹ́ẹ̀.
0: Ọdún World Cup.
1: Atọ́dún. Oh, thank you. Thank you. Ọdún ni.
0: Okay. Thank you. Ọdún kejì lẹ́wọ̀ pé mo fẹ́ sọ àbí.
1: Ìwọ inú àwọn ọdún tún ni.
0: Ṣọdún
1: ayọ̀.
0: Ọdún ayọ̀. Ọdún ayọ̀ kọ. happy democracy to you, sir.
1: I don't see anything democratic.
0: Eja se re daraya ona be yen ko mu lo. Ilije fe agba yo be o bere lana ba se ko we. Ife se won se akoko la ni orilede South Africa to orilede Mexico. Ami ayo meji sodo ni ife se won se yen parisi. Ki lo pa orilede South Africa danu lanu.
4: Ati le ni yen ti mu ku lo. Ya. Ba se n soro tan denu e gan lo South Africa lana. Mo fola ma se le ara mi o gba ngba ti bo yen bere. The African in me o jade. Si South Africa ba lose ball, I can pinch me. To ba ti bo so o Mexico, a da bi kankan si se. Bo ibi ti mo so pe ile ni South Africa ti mu ku dani. Ninu gba awon players ti won parade yen, ko se to ti lo World Cup kankan rinu won.
0: Ben.
4: We go talk about experience labele. E gan ni e. Team yen ni. E ton ba mi eru pe se Life Foster gan so ma okay o ba gel pelu awon guys to ti play together. Ewo Modiba ta ro pe o ni injury. Modiba chi play. E to pa mo lana yen. Inexperience lo pa won. Latodo Asole Rowan. Pass to se back pass yen. Ko si confidence for center back yen. Ko ti ko rero ba yen 83,000. 83,000. Nile onile. Ni ko se ordinary lando ni Mexico. Ilu eru. So tension yen kokomo won na. E ri pe keeper ipara save so many goals.
0: O yo won ko wa to bi marun lanrin.
4: O save so many goals. E wa wo Mudau ati Mokoena. Gogo pass di Mudau se patapata. Ko ba ti better ko players ki Ugo Bruce. Ko kuku lo merin leyin ko je pe ko mo pe ati Mudau ati Modiba o one player left back ati right back ko ba je wing back tori counter na ma rin lie on. Gogo bi Mudau se lo waju patapata ko deliver nkankan. Iwon ba ti Mokoena na se na won ti bo lati arin yen. So ko jo bi lo ju pe to sele sele e ma wo Ruswane to wole na wale wa gba red card bo ti bo lowo e o fun yan boju in to se South Africa inexperience ya yin o ti ton tori red card ya affect won. So kama diru ni bo je wa yen ko si de kankan
0: Sporting Clever
2: atokun
0: e meta ototo lorilede South Africa ni won ti wa sinu DJ to ni se pelu DJ fi eye agbaye lodun 1998 won pari si ipo eleketa lodun 2002 ipo keta lodun 2010 ni bi ti won ti gbalejo ipo eleketa na ni won pari si leni won ti won wa ni ipo elekerin leyin ti ifese won se meji akoko ninu pin yen ti waye won ti ni card pupa meji eri ni ri bi wi pe pelu ifese won se meji to ku ninu pin oluko ni Igbo Bulls ati awon omo won le yi nkan pada abo ti tan forile de South Africa
2: o se mi lanu lati le so irufe oro yi o se je ka elomi ma gbogbo boya ile adulawo egbe wa boya antako tabi a otako a o si nibi lati le gbe leyin enikeni bi ko se pe ohun ti a ba ri gan lati le so South Africa ni o ko ja ko nun DJ ati ja bayi
0: o si kan lati gba
2: kusi kan ma
0: o le bali
2: ni Qatar ti won play 22 gbo card do red card to an be meta ni
0: merin
2: jare won ti gba meta bayi awon gba meji Mexico gbe yo kan pelu seri ti isori ba wa to jiyan merin lo wa nbe first match to ba koko play no sori yen o ni se pelu bi to ba oro ja boya o jade dada ta bo jade ni po elekeji awon players ti South Africa parade yen to ba jele adulawo ni ayo aye won le ni pe awon ile o ko liver jade ko gun bo ni bi ton wa yen opolo mo ko gbe anything okay o fe play lateyin central to fe fi play lateyin ko le withstand the pressure ti awon eminence yen ti won gbe bo
4: e wa mo lira yen o ko
2: je o le cover ball dada wo de mo na bayo imi e mo pa won keke me bo ke o ba ji fe play le yo game yo gba bayi wa o je je ka play counter abi je ka play pattern game mi won o mo
0: eje ndiyin lenu die na ka lo soju oja nigba ta ba de isa kleba isa be gbe omo isa be gbe omo isa eje loju oja na ka ba de pada ka wa ma so bo to ni se pelu idije fi eya agba yi atawon nkan mi to wa ninu ere idare igbagade elekeji lorilede be Spain ninu idije formula 1 o ti wa si opin eje loju oja na ka de an pada bo eko kale
2: wala tun de
5: ma wo mi bi mo se fe yin
6: mo n bo ka ti tu efe
7: 32 FM 94.9
8: akoko si agbara ye ko ti ko 72 hours of God June edition
9: o ma ye mi e ma wale lo
8: gbogbo eya ti ede o ye ni mesika the CSC Covenant of Mercy ma je mo anu ojo Friday 12 Saturday 13 at the Sunday 15 June 2026 ako ojú orí afẹ́fẹ́. I will rebuild the devourer fire sick. Ẹ̀mi yóò sì máa kọ́kọ́ rọ àjẹnuru wí ní torí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹni máa fara hàn. Wọ́n ò ní í ṣá ṣe dànù mọ́. Nípasẹ̀ bí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ìràwọ̀ lórí ẹ̀mí ìjọsìn. Bí wọlé ẹ̀mẹ́ta ìwé òjò bàbá aṣojú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀ lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà bẹ́ẹ̀ sí láàárọ̀ mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro ọjọ́ Sunday 14th June aago méjì àbọ̀ òwúrọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀sẹ̀ ìkẹ́rìnkẹ́ máa bọ̀ ní kìlómítà 80 mercy camp lẹ́dẹ̀yẹ nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ajá nínú jáde.
10: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
11: Me and Maggi,
10: so good together.

0: Ok. Ọmọ sí àṣìrè go. Wọ́n ti ń gbé mi débẹ̀. Wọ́n pẹ̀sí tọ́sí náà Lagos. Awoke Victor yìí náà tún ni. Ẹnì kan sọ pé mọ́mì ọ mama. Ok, party is the key. Alright. No worry, if I don't come back, mo kọ́kọ́ play whiskey jaye jaye, mo play simi o wa nbẹ. Make I go this commercial break. If I don't come back, I go use Ebenezer Obe, I go use that one enter. Ama wa mo nkan ti mo wa gan gan. And it is simple, and I tell you, say me, you listen well. If you no listen, you no go get them. Okay, no worry, I go come back very soon, very soon.
1: Stay tuned to 32FM 94.9.
2: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
3: S-E-L-A-R-R-I-E. Salary.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Akoko iṣẹ́ agbára yẹn tó ti kọ̀. 72 hours gajun edition.
7: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
6: Gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 15th June 2026. Àkòrí tí ọlọ́run fún òlì ẹ̀mí ẹ̀ta. Ìwọ òjò bára sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Devorah fire state. Ẹ̀mí yóò sì máa kòkòrò ajẹnirú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní í ṣá ṣe dànù mọ́. Nípasẹ̀ bí olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ìràwọ̀ olórí ẹ̀mí ìjọsìn. Bí wọlé ẹgbẹ́ ẹ̀tọ́ ìwọ òjò bàbá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Àgbo méjì àbọ̀ òwúrọ̀.

0: okay. I'm a
1: o le ti lo be ni
0: eyan gidi ni won bo yesi amon to sele ni wipe
1: o ti le
0: lo bo awon te nwo yi gbugbu won le yan gidi eyin le yi so mo luabi
1: o like yan ni
0: eyin le mo jo mo luabi si won
1: abisogun
0: eyin le mo jo mo luabi si won
1: bi ro ba po ba je po ni yan bi 50 lo mi wo mi loju opo TikTok mi be Only bola yonu bo everything lo
0: ah eh so ri yan dun gbo wa nle fun
1: won Tunde Duwu ni
0: yo
1: emi na fi wajo
0: iwaru ewo
1: lo gbe mo
0: la ru buruku lowo o
1: ah se so pe la body se so pe mo ni wa buruku lowo ni
0: la body di so ri pe e so mo luabi
1: won alaye ni la body ni
0: mo ti gbo
1: lo gbe ah travel to South Africa
0: wa ni mu lo
1: ola olorun
0: eyin le mu lo
1: ola mi ni
0: ko buru
1: lo gbe eyan lo se lu eyan fe ko yan niyan lo si loyibo ni mo run oruko re mo ohun so ba te ki fi le gbagbe mi laye re re ni ulesha ni so ba te ki wa lodun on wa so laye are gbe so lani on wa so pe on fe ko yan kan lo pe kan lo ko se bon se tu phone se ile ise re le je soba tech
0: saburuku
1: soba lajo loruko re soba tech ni pe omi tu phone laye ogbe iru yan soba tech ni ara ju tin orun re ogun bi la body loruko re lori eto lori ise kimi daran
0: e ma ti so befe fun yan ni ga kan se ko mo so fun yin te ba lo benu ya lo be asiko yo gba game promise yen ko ba mu se o
1: okay
0: so fun yo
1: omo omo mi ni omo e
0: mo ya so yin
1: o ya
0: o ya so yin
1: la bo ti ba mi fun yan mewa ba mi fun olowo nla lori eto
0: mo ti gbo
1: o ya boye ni da mi lohun
0: mo ti gbo se ba keke mu lodo won da mo yen gbo wa mo ya ko goro yen to ngbo wa million yen to ngbo wa e wa mo so wi gbe loruko enikan e ti o ban yin se se pa yin ko le ba soro
1: la bodu se sowo lowo re ni
0: ke se gbe sowo lowo won won e se yen dandan sugba yin gangan le ida si won nti mo so niyan nkan ti mo so niyan
1: ke se pe o ti sa lo
0: eh so tan
1: boye sowo lowo re
0: so tan
1: awon ta le mo binu o ti sa lo
0: awon ta le fowo kan mu ta fowo kan re bayi awon tun de dowu awon so ba tech e ti buwo buwo buwo bi e layin mo da yin lo mo
1: ah mo ba bu won mo to be
0: eh so ki wa le won so
1: mo to be
0: awon tan wo to lomo ala je pe ta ba kan le kun bayi kokoko
1: ba ma wo to lorun mo ara so ba tech mo wo to lorun mo mi lara
0: e mura si
1: e le mi so fun mi lojo sunday yi odo la mi ti adara ju be lo so ki lo fe fi segbera ga si
0: lo wa ye ke je yen te ke fogba e mi pe e ti ko ba won ara le lodo won
1: oyin ki mi mo sise mo bi mo se wa iyan le mi ma lowo so what are you talking
0: emi o mo gbe ti ba de
1: be so ba tech ai wa ma se gangan mo mi
0: yo mo ti gabi gabi
1: lori e lo lo lowo owo a fi sile saye lo
0: mo ti da iye
1: aye ya mo lo ni sala ma ni
0: o da ko
1: ṣugbọn akọwo pe ule aye ko ni a jọra jaye ni
0: ni mele mele
1: lo aye ko le gogoro
0: ti o gbe be
1: ni bo ule aye aso ni me fe lowo ni mo ba fe lo bi mo se wa ma do la ni la ri oni sala mo di a ma fun yan niyan ni 1 million
0: ko buru
1: so seru so ba tech lai ma kankan mo mi ni esire ni
0: oburu se ri be se se da won so ba teki te se da won ta won sa won tun de dowi ni si to ba je pe be lemi atawa awa ko igi ta tin se si ijoba ta lo se won mo duro leyin wa gbagbagba awa mo so fun yin pe awon to ba fun yan lo je
1: ijoba ta lo wo
0: awa ijoba ta je pe ijoba kan le kun lori bayi kokoko baba mi mo de owo kan na si
1: ijoba ta lo mi wo ni mo ba pase fun an biga
0: ara boni
1: no se
0: omo boni
1: omo efon ni yeye re baba re lo mo ibadan
0: omo
1: fe gba lo ni
0: omo kini oni
1: omo ke ni mi ni lori ibe ni
0: emura si
1: so ba tech re ni
0: o dija abo so ba de yin mu ya mi so ba de yin mu
1: nonsense
0: ijoba ta lo
1: bi e so ba te ki gbadu asoro si mi eni awni e so bi ijoba ta lo omo mi lo lu le ise ta ti tu ese o yo ke mo na wa
0: ijoba ta o ti wu bi ta ma gbe baba just look di this on ma
1: Gideon ma bo wa pa transmitter ati je mo lo ni
0: e mo mo fi
1: ma wa jo so ba te ki gan loju eni e wa ni run gbo lo ni ma jo so ba tech loju
0: wa se gbo kan te woni ko si ko bo la po yin
1: me ni di so ba tech
0: wa la ni ko
1: bo la wa gbogbo wo ti fun mi laye ele jo won fi ara bens lo ma fo fo pada
0: o da nje o
1: je ni
0: e je a di oju oja na ka lo re mu polo
1: mi lo wa ni awusa mi fun yin 1 million
0: para bale won ni o si ko bo la po yin e je se gba ki so ba tech o wa nkan se agidi iya le
1: me fe
0: ko buru e
1: je jo mo re sa o
0: e je dojo
1: bale
2: ṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.
3: Àkókò iṣẹ́ agbára yẹ kó ti kò 72 hours with God June edition.
4: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Májẹ̀mú àánú. Lágbọ́jọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkórí tí ọlọ́run fún òlíẹ̀ mẹ́ta. Ìwọ òjò bára sọ ní orí afẹ́fẹ́. I will rebuke the fire of your sin. Ẹ̀mí yóò sì máa kọ́kọ́rọ́ ajánirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní ṣàṣe dànù mọ́ o. Nípasẹ̀ bí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ìràwọ̀ lórí ẹ̀mí jásùn. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwọ òjò bàbá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Aago méjì àbọ̀ òwúrọ̀. Lọ́kọ̀ pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lending yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
5: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
5: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
7: Àfojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pin sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́tọ̀.

0: ẹ kaalẹ ṣe dáadáa lẹwa mo kí n pẹ ku dédé àkókò yẹn ẹyin olólùfẹ wa tó bá ti dé ẹ máa mọ bó ti dé ṣáà ni ṣe bọ́mọ tá ṣàfi ń ṣàdúrà ọmọ ni ọmọ tá a fi ń tọrọ ọmọ délé akínbọ̀dé délé ìjìnlẹ̀. Àpáta burú olóko dá sí ẹjọ́ tó lóko ò bá dá àpáta sí ẹgbọ́n kí ló lóko fẹ́ pàpàtà ṣe. Ètí ìwọ̀lú bá lọ ló ń ṣe consultation ó wá wọlé sí wọn lọ́rùn wọ́n wá ń wò ó pé báwo ló ṣe fẹ́ jẹ́ gangan gangan. Ẹjọ́ ń bá àkókò yìí kí gbogbo ọmọ lọ́jọ́ bíi oṣù yìí June. Dídélé ìjìnlẹ̀ jẹ́ ọ̀kan nínú wọn gba àwa ọmọ aries kọ́ ni tó jẹ́ pé ìràwọ̀ wa afẹ́fẹ́ ló ń bá ṣiṣẹ́ tí ò ṣeé dìgbòlù kò ṣeé kọlù alẹ́ bọ́bù làwà ẹ̀yin náà mọbi tá a bá ètò dé níjẹjọ́ ẹ̀yin olólùfẹ́ wa lábala mi ló tìtìtìtìtìtì ẹ mọ̀ bá a ti ń ṣe torí ipẹ́ yìí àti èmi gangan gangan a máa ń gbéra wa débẹ̀ lálẹ́ ẹjọ́ jimoh báyìí ẹnu ti ká everybody bàbá oníbàbá ti ń tètè wọlé báyìí yes. Délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ mi ò dá nǹkan kan mọ̀ ọlọ́run ba mi ló gbọ́n mi
1: Baby, why not do the cup worry easy? Baby, why not start party? I don't get money to sponsor the bumpies, but it's still the falling. But I see starty. She be not the best way. You see me for back seat.
0: I know. I call you Gen Z. Baby, to say so. I want to walk. They borrow. Kakari one long. And I see that you doing alone. Taba wa shebe, eto. I lost see abala mi lo ti ti ti ti ti ti. Baby, what's your name? She say, I'm Anika. All I get party. I want your rawa. Don't da fe fe la. Mugi digan. By nature of their job. Kò rọrùn láti jẹ́ èèyàn lóòótọ́ ọlọ́run ló máa ń gbé èèyàn débẹ̀ délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ ẹ gbọ́ wúríwúrin lórí ètò yìí ẹ má máa míìsì ẹ̀ mọ́ kò dá bí ìgbà tí èèyàn fi ìgbọ́sọ ògiri ni ọlọ́run.

SK sọ̀rọ̀ owó èèyàn délé ìjìnlẹ̀ ni èèyàn ẹ̀ṣẹ́ gbọ́ láhùn ṣé bàbá gbọ́ láhùn alájí ọlọ́run gbẹ́bẹ̀ mi tó tún gbé lọ́lọ́run tẹ̀dó èyàn lójú tọ́mì èyàn destiny èyàn olifid king of boys king of settlements ìyẹn ẹlẹgbẹdẹ ẹlẹgbẹdẹ ìyẹn lè yẹn akin ọwọ pàdé ṣáìdì ìlà ìlà lè yẹn ọba kó ìgbọ́rọ̀ làwá wà sọmọlúwẹ̀ chéènì lọ̀rọ̀ ìgboro ó chéènì ara wọn kí làwọn ìrírí tẹ́yìn náà ti rí 08007055009 tẹ́ ẹ lè sọ nípa ìrìn òru òru ò ṣáà mẹ́ni ọ̀wọ̀ gbẹ́mbẹ́ ọdẹ mú ọ ọdẹ ti mú yín rí tẹ́ ẹ ti rí kiri kéńgbé rí kéńgbé blọ́ọ̀kù lílù gidi òkè ìwọ ló máa wá ká aṣọ wọnú èmi kọ́ kí á lọ kí ló ń wá láago kan mo ń bọ̀ láti bí àwọn pàdé mi tó ń ṣe mọ́ ní ayé ẹ̀ ta lónìí bóyá kọ́kọ́ kúnlẹ̀ ó mọ̀ ọ́ bẹ́ẹ̀ ni àjàkẹ́ni kí ọdẹ wá ní kàràmọ̀ ọdẹ yẹn ní kàràmọ̀ ẹ mà wọn ọdẹ kan mọ̀ ní kàràmọ̀ táwọn gò ti mu sẹ́pẹ̀ yó lálẹ́ ó kà mọ́ fìbọn halẹ̀ kò sí kankan nú ẹ̀ o ìmí náà lè ó lè yin ẹ̀tù ókè báwo ẹ̀rọ òyìnbó ní kò bá bù ọ́ wá. 09062949 òru ò mẹ́ni ọ̀wọ̀ kí làwọn nǹkan tẹ́ ẹ lè sọ nínú òrírí àwọn ọ̀rìn.

0: Hello, somebody. Hello.
1: Hello.
0: Yes, sir. Oruko yin gangan lati boyi o.
1: Oluwaṣun ni lati apete.
0: Lati apete. Eyin na ti ririn oru bi awa na ri.
1: Ah, baba. Awon erin kan, awon adugbo kan wa to pe eyin ogbodo ni oru nbe.
0: Awon bo.
1: Ah, bi fun de lewure yen.
0: Kí lẹ ṣe torí pé ẹkàn pẹ́ da láìsọ lọ
1: téèyàn bá wa ti rìn tí ò gbógogoro dání táwọn náà mú ọlọ́dọ̀dẹ̀ ń ṣe kúrẹ́ o
0: bọ̀dá wọ́n ti lù yín jù wọ́n lù yín jù
1: wọ́n yí ṣe kúrẹ́
0: tẹ́bílẹ̀ hype wọn tó báyìí èmi lọ tí bá ti parí ọ̀tọ̀ mo fẹ́ lọ tẹ́sì wọn bíi wọ́n.
1: Ah, baba, ẹ má gbàdẹ̀ tẹ́ẹ̀bà gbàdẹ̀ ẹkàn gbàdẹ̀ láago méjìlá tí wọ́n tí ò fún kankan.
0: Tí wọ́n mú nǹkan ojú wọn sì máa white ojú wọn ò lè tí ìdọ̀tí gbà yẹn.
1: Ojú wọn ò lè tí ìdọ̀tí gbogbo gbà yẹn ṣùgbọ́n wa ń lọ bí aago káàbọ̀ aago méjì.
0: Mo rò báyìí náà fẹsẹ̀ rìn jọ yẹn tó wá gbé ọmọ lọ́wọ́.
1: Ah, ẹ wo kódà wọn lè já ọmọ yẹn sí o.
0: Kí ló lè tó tóbi tó jalè láìsọ ọlọ́pàá bọ́ police station wọn sango police station wọn àmẹ́ ẹ̀ràn kí ló ṣẹlẹ̀.
1: Wèrè ni wọn ò ní òmọ táwọn yẹn tó ti rí pé wọn tẹ ráwọn lọ́dẹ tí wọn o.
0: Ṣé ọdún wo ni ó ṣẹlẹ̀ sí yín ẹgbẹ́ wa débẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan.
1: Ọ̀rọ̀ yìí ti pẹ́ ọ̀nbẹ́mi náà kan tẹ̀ láwọn boys ṣeré jáde ni ọmọkùnrin ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ńgbà yẹn.
0: Ìyá ẹ bá kó sí wọn lọ́wọ́.
1: By the time tá ń bọ àtàwọn tájọ wá ti lọ tèmi ò mọ kò sì sówó kankan lọwọ
0: èyí
1: sátọkadà àwọn ọlọ́kadà tó mọ wọn mo ti rò gogoro tí wọn fún wọn ẹ mọ pé ọmọ tó ṣẹṣẹ jáde kò bọ lọ sí ni.
0: Bọ́ lọ ni ó gọ̀ díẹ̀ kò dá nǹkan kan mọ̀
1: bẹ́ẹ̀ ìgbà tá máa dá àárín wọn báyìí á tóbi mẹ́ta.
0: Ìyá ẹ kọ́kọ́ ṣe frog jump.
1: Wọ́n ṣe ń sọ èdè báyìí là ń lọ pé à àǹtí mọ́kọ́lá bọ̀ kí ìgbà tí ni.
0: Ó lẹ ilẹ̀ mọ́ wá kásòkò tó wá ẹ̀yìn ni.
1: Wọ́n wá ní akúrẹ̀ ká máa rìn títí láì fi sójà. Láti ọdún.
0: Ìyá máa jẹ yín pọ̀.
1: Ẹ̀mejì mo ní rí ìrírí yẹn ẹ̀mejì.
0: Lẹ kó sí wọn lọ́wọ́ chadesi wa bẹ̀dọ̀ ni wọn bẹ̀ dọ̀ ni.
1: Wọ́n á ti yàtọ̀ nítorí àwọn ti gbà kan wọn ò tún gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ nsìn.
0: Ìbá ní tẹ́sí ẹ̀ ò ti bá parí ètò ni kí n jó dúró bíi tó wà. Táwọn
1: ti gbà yẹn ni àbẹ́ ẹ má gbàbẹ́ o.
0: Táwọn
1: ti gbà yẹn
0: ni. Màá sọ fún ọbẹ̀ mi ni délé ìjìnlẹ̀.
1: Ta ló ń jẹ délé ìjìnlẹ̀?
0: Bí wájú fọ́tí.
1: Wọ́n tó mọ bẹ́yẹn ni.
0: Wọ́n ti lù mí
1: ojú wa ti máa dá.
0: Ìsìlára àyà.
1: Àwọn olágbára.
0: Ẹ ṣe ẹ̀gbọ́n mi.
1: Ó I'm a son of a boy.
0: Mejo oyo ti wole ti da mo ti bo e se o

0: gbìyànjú kan ni
1: Saidi Òṣùpá rèé
0: ó ti gbìyànjú kan ni
1: àwọn kan máa ń pè ní jàkí
0: lọ ṣe dìbò fọ borí
1: àwọn kan máa ń pè lólúfimọ
0: ó kọ jùjú gidi
1: àwọn kan máa ń pè ní
0: ó su ẹ súpà
1: Saidon Papa àwọn kan lè pè ní Big Daddy
0: ó ti lùlù fọba gan
2: olùkújọ
0: ó ti lùlù fọba gan
1: ṣùgbọ́n ní tèmi ti délé ìjìnlẹ̀
0: ó ti gbàmẹ̀ yẹ́ ni mi
2: àwùjọ ni ìrìn àjò kí
0: ó ti gbàmẹ̀
1: ọba orin òṣùpá lèmi máa ń pè é
0: lọ́dọ̀ music
2: àwùjọ ni ìrìn àjò
1: ọmọ UI àjọ lọ UI ní
2: àwùjọ ni ìrìn àjò kí
1: àjọṣe DSE ní
2: àwùjọ ni ìrìn àjò kí
1: òun ṣe pòlítíkù èmi ṣe fìlọ́sọ́fì
2: àjọṣe
1: borrow àwọn courses kọ̀ọ̀kan.

0: èèyàn ọ̀gá mi bubble master ni wọ́n jọ lẹ̀. Ẹyin ti pàṣọ, ẹja ń gbẹ̀yìn débẹ̀ pàṣọ ń bẹ níbàdàn lálẹ́ yìí. Ibi tó wà, ẹ bá pè mí máa gbẹ̀yìn débẹ̀. Ó soríire. Eré ìjìnlẹ̀. 07055949. Ìrìn olúwo lẹ́yìn náà ti rìn tó ti yíwọ́ rí. Mo gbádùn experience bọ̀dá tán ní àwọn operation sweep tó já wọn kò bókò. Èwo lẹ́yìn náà ti rìn tó yíwọ́. 07055949 08097949 9062949. Ṣé bákan wọ àwọn àbúrò yín náà ṣe fi lè gẹ́ kàn mọ́ gbé ọmọ kí ọ̀sẹ̀. Ayé ìgbà tá a mọ ń wá àwọn obìnrin kì í tí ọ̀sánù láàmọ́ wá ká. Mo ti jẹ ìgbájúrí, mo wá ọmọ kan lọ. Lọ́nà agúgù. Mo ti ṣe àsáwọn bọ̀dá rẹ̀ ti rí mi. Wọ́n wá lọ gbọ̀nà ìkùlé. Ẹ mà wọ́n bọ́jú aláta. Ìyangí dẹ̀ wọ́n mo kọ́ dàlú ìyangí náà gbà. Dé. Mo gbọ́ ala ní ìrírí o.
1: Òṣùpá ń kọrin ọgbọ́n ó lálùdò ǹdáṣẹ́ ó lẹ́fẹ̀ lọ́wọ́ gan.
0: Hello somebody, ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ sà.
0: Ṣé ẹ wà?
2: A wà, ẹ wà.
0: Orúkọ yín gangan.
2: Orúkọ mi ni Sísọmọlára Adégòkè.
0: Láti.
2: Òkè Bọ́lá.
0: Òkè Bọ́lá ń bàdàn.
2: Ẹ
0: pẹ̀lẹ́.
2: Nígbà tá a wá wà kékeré.
0: Ok.
2: A gbé àdúgbò kan ní gẹ́gẹ́ ẹ̀yà.
0: Gẹ́gẹ́.
2: Gẹ́gẹ́ aláàdọ́rin.
0: Ok. Ẹ lọ já sí Asaka, Asaka Fọkọ.
2: Thank you, God bless you.
0: Àwọn ibi táwa náà ti dàgbà nìyẹn.
2: Bàbá àta.
0: Ẹ lọ já sí àwọn àsúkú náà kan bẹ́ẹ̀. Ẹ lè gbabẹ̀ wá já sọ́nà. Ọ̀nà lè mú fú, ọ̀nà lè mú fú wá jáde sí pópó, kò yé eyín.
2: Ọ̀pọ̀ yẹn ṣe ìgboro gan wà láì.
0: Gan.
2: Ṣáì tó. Tábà tó wá dúró sáré gẹ́gẹ́
0: yẹn,
2: a máa máa lọ sí ọ̀nà Mọ́ǹfọ̀tò.
0: Bẹ́ẹ̀ ni, Mọ́ǹfọ̀tò lọ́jọ́ jẹ́ abá.
2: A tó bá bá padà bá sọ́nà Asu ni.
0: Ọ̀nà Asu ni ọ̀nà Sàlẹ̀ Ose, àrẹ tẹ̀ pa gbogbo bẹ́ẹ̀ o. Ẹ lọ jáde sí Dáẹrẹ Junction. Jáẹrẹ Junction gan ilé fòna sídè ẹ lọ kúdẹ tì òkè odò nìyẹn. Àbí ká ẹ mọ̀ gbàna yànà gbọ̀ngbọ̀n. Ẹ mọ̀ lọ sọ́nà ẹ̀fọ́.
2: Nígbà tá a wà kékeré. Àbá tó máa ta worobo kan níwájú ìgbà.
0: Ok.
2: Ìgbà yẹn mọ àwọn tí aláàbùrọ̀. Tó bá ti wá fún wọn ní pásítọ̀ ẹ̀fín yẹn, wọ́n wá ru block, wọ́n á máa polówó.
0: Ta ni wọ́n máa mú àbí tá bá mú ẹ̀yin ẹ̀ ń dá pé.
2: Àwọn akọ àwọn akọ.
0: Tana mú.
2: Tó bá mú àwọn guys yẹn tó bá kúrò lọ́dọ̀.
0: Ẹ̀yin lẹ́yìn ń ta àbí.
2: Àwa làwa ń ta.
0: Ok.
2: Tó bá ṣẹ́ni wá mú àwọn guys yẹn tó bá ń kiri.
0: Ẹ
2: ṣe ń kiri bó. Àwa wà nù ní àwa máa ṣe yẹyẹ.
0: Ẹyin lẹ rọ wọn sẹpẹ o. Àbáwọn náà rà fúnra ara wọn ni.
2: Àwa náà láti tún tàbúrọ̀ fún mi.
0: Ẹ wà mọ́ fi ọ́ ṣe yẹ̀yẹ́.
2: Máa wá jẹ sọ́bẹ̀.
0: Sọ́bẹ̀ ìyà. Kò tún ni wọ́n mọ̀ wá ńjọ́ kejì o pé àná wọn ò dá o.
2: Wọ́n tó ń bọ̀.
0: Àfiṣe ni ṣe bá ń gbọ́ àfiṣe ẹ̀yin náà ń pè láfiṣe nu.
2: Lórí láìpẹ́ gbogbo nǹkan tẹ́ máa ṣe every weekend.
0: Bó ṣe jẹ́ ni mi ì parọ́ ìyí tí ìbá mọ̀ ni ì sọ.
2: Ó dá kéèyàn ṣe kékeré gan o.
0: Ẹ̀yin náà jẹ́ ìgboro díẹ̀ o kí ìgboro tó gbà lọ́wọ́ yín o.
2: Ọmọ kékeré sàwà wò tí ìdàgbà púpọ̀
0: bọ̀ bá mọ gbogbo. Bí kí ni èjì yín báyìí.
2: Ẹ jẹ́ ká dé. Àkàtì ìpinnu bọ̀ tí a ti gbé ètò fọ.
0: Ẹ ti gbóró gan. Ẹ mọ òkè Àdó Poli. Ẹ ṣe wà yìí.
2: Ìjọba ni mo mọ òkè Àdó ládùúgbò mi.
0: Àlókè
2: Àdó. Èmi gangan wọ́n máa ń pè ní aláte orí odó.
0: o sori re be fun
2: ka to de baptist church alajo re
0: be fun be fun be fun
2: mo be
0: fun
1: latinu
0: eti ifa ka e to to ba ele ti ni e ti ni were gidi gan te ne di joko ko se duro wo na yin gbodo e gbodo se bi arin de won ma gberu yan la teyin ni
2: ko je ta keyin ma se kekere
0: o dana eyin gan se gboro die o gboro gba die lowo yin ni o
2: mo se gboro
0: je o mi jere yin
2: koda ti se mo tun ni mi mo tun gbadun ja won pe lesson meji lo
0: kila le yan pe yin
2: disebu ni mi mo tun gbadun ja won to lesson meji lo
0: disebu tun disebu tun leyin
2: ajo ma na ribon kani pani
0: igbo o
2: ajo ma na ribon kani pa
0: ri e ti lo ta banta ri be se wa yin lele lele ku o
2: mo kola te wa yen
0: okodo e mo si embe e ti lo si la kwencha ngba yen niyen o loke bola
2: se wa ni ma se
0: ni bi ti taye ti ma korin ngba to se bere
2: olohun
0: e mo be so
2: a tun mo lo sadura si bi aye
0: gan bo ge e mo be so be si wa be so ni dandaru
2: a tun mo lo sa ta wewe gan
0: wewe e je gboro
2: larondo
0: omo mo gana adugo mi ti yo
2: ta ba lo ta won pati me ta ba wa bo ama a ti
0: ese gboro
2: a to ko pati ayo lopon la be ta to ba do se kin bo olohun so wa

0: bẹ́ẹ̀ bá wojú aago yíra rẹ̀ rí pé aago mọ́kànlá ṣẹ̀lú ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ àwa ni wọ́n ṣẹ̀ ń tó àga síta 0705 àwọn àrírí wo lẹ ní nínú ìrìn alẹ́ tẹ́ẹ̀ lè fi gbogbo ẹnu sọ.
1: Hello.
2: Hello, Jimmy.
0: Ah, sekere.
2: Awa na le jokna. Abola ti agbo la rundo.
0: Hmm. Ah, magana. In gbe wa sori eto ilagbara lowo Olorun.
2: Eh. Papa ti egbe.
0: E fun mi bi ose kan abose meji in wo la rundo wa sori eto. Eyin ololufe re ro de mbi re. Okay.
2: Àwọn àríkà kúrò lágbó kábọ̀ bọ̀ àwọn abẹ́rẹ́ pàrọ̀ kábọ̀ abẹ́gbẹ́ gómìnà mẹ́rin lábàdé di ààrẹ rẹ̀ lọ́kùnrin ọlọ́gbẹ́ bá ti wóde ẹ̀ẹ́mẹ́jì àwọn ti péjì mẹ́rin. Ìjọba rẹ̀ pé ẹgúnlẹ̀ ẹkúnlẹ̀ níbo
0: níbo ládùúgbò mi
2: àjọ tá tẹ mi o
0: ládùúgbò kí n kúnlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ òkú ó yà pẹ́ tí ń wo ni ọ̀dá òwòjú ni
2: ìwòláàrí bí ní ṣùgbọ́n àfojúwọ́rí

0: Hello.
1: Hello, sir.
0: Ìjìnlẹ̀ pápá.
1: Bàbá àgbàlagbà, ṣé ẹ wà?
0: Àmì mo wà pa ọ̀sẹ̀ yá dé ní ìlú orúkọ mi.
1: Láti
0: ọ̀sán sáà nìyí.
1: Ẹ ǹlẹ́ bàbá.
0: Mo sì rí Arúndó lálẹ́ yìí.
1: Níbo?
0: Ní Sógóyè, ọ́fíìsì ẹ̀ wà ní Sógóyè.
1: Ó ti lọ́fíìsì ní Sógóyè.
0: Bẹ́ẹ̀ni.
1: Etí ilé wọn náà ni.
0: Ní Kátódé Yànákóbí, complex kan ṣe kọ yẹn òun lókè ló wà nbẹ.
1: Ẹ fojú rí.
0: Bùdí àti mánéjà gan ṣe sọ̀rọ̀ a ṣe fi ralẹ̀ ní ìsinmi.
1: Èwo nù mánéjà ẹ̀?
0: Mánéjà tó ń lò ní ìsinmi omi ṣe morúkọ mánéjà mo ṣáà máa ń pè mánéjà ilé ńlá ni máa ń.
1: Ṣé tó ga báyìí
0: tó pupa? Negro kan ibẹ̀ náà ló wà.
1: Negro wo ni ẹ?
0: Negro mánéjà Táyé Kọ́rẹ́ńsì tẹ́lẹ̀.
1: Ó ti wà lọ́dọ̀.
0: Àwọn ọmọ ìgbàra ni wọ́n jọgbà ọ́fíìsì tẹ́ gbàrà ńbẹ̀ ni.
1: Oya ẹ bá ń sọ fún tẹ́ ẹ bá ti rí i pé mo ní ó pè.
0: Máa wọ wá máa wọ máa sọ fún.
1: Àgbẹ̀ á sórí ètò
0: nọ́mbà yìí gan.
1: Oya ẹ ní ó pè mí. Mo ń sábà bí mi ni ẹ bá ń sọ fún mi.
2: Ara wọn máa kọ̀ máa rẹ jẹ́ kó tó di pé ọlọ́ngọ́ta bẹ́ẹ̀ di wa.

0: kí lọ́jú yín ti rí ẹ̀yin olólùfẹ́ mi. Hello. Hello.
1: Ẹ̀ka lẹ́sà.
0: Ẹ̀ka lẹ́ o.
1: Yẹmi Glory lórúkọ mi o.
0: Yẹmi Glory.
1: Láti Àpáta.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa.
1: Bàbá yẹsà mo rántí ayé Dick Mọ́kọ́lá. Ìgbà yẹn mo wà lẹ́yìn ọ̀gá mi kan tó ń jẹ́ Sàbá Treasure.
0: Ọ̀gá yín kan ọmọ mi ni Sàbá Treasure ọmọ yìí wá.
1: Bẹ́ẹ̀ mo mọ gbogbo yẹn, mo mọ ẹ̀yin lẹ gbé jáde náà, ẹ̀yin lẹ gbé jáde ní. Láyé Dick, láyé Connect.
0: Èmi ni mo kọ́kọ́ sí first record rẹ̀, èmi mo ṣe MC fún.
1: Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ gbé jáde.
0: Ọlọ́run ló gbé jáde.
1: Mo rántí ìgbà yẹn Kitchenet wà níta.
0: Kitchenet.
1: Wọ́n ti kọ Kitchenet.
0: Ní Yemẹtu.
1: Bàbá ìjà dé.
0: Ẹ̀gbọ́n wa Akin Ìjáde.
1: Àwọn èèyàn ti dìde, wọ́n ti dìde lábẹ́ yín gan.
0: Ọlọ́run ni o.
1: Ẹ̀yin wálẹ̀. Láyé Dágbá ní Kòtẹ́dò.
0: Ìgboro le, aláyé ìgboro ni wọ́ gangan. Ìgboro ni ẹ.
1: Bàbá mi lélégbè Sàbángbà yẹn, Yẹmi Glory.
0: Yẹmi Glory, òkè tó kúrú báyìí, dúdú báyìí.
1: Mo lẹ́gẹ́lẹ́gẹ́.
0: O ti tóbi báyìí.
1: Bàbá.
0: Ìwọ náà yọjú sí mi.
1: Ebe mo n kiyin níjọ ọbẹ̀ de Sporting Crystal nínú Adamas ìgbà yìí mo kọrin.
0: Èyí ya mo tẹ rántí ẹ.
1: Ẹ rà
0: yọjú sí mi.
1: Màmú nàmbà yín.

ẹ̀yin olóṣèlú nílẹ̀ yìí ẹja ro tàwọn ọmọ tiyín náà ọmọ tẹ́ẹ̀rán lọ canada tẹ́ẹ̀rán lọ america àfi tẹ́ẹ̀ bá mi jọ wá nàìjíríà ẹ̀ mọ́ ni o àwọn ẹ̀yà tẹ́ ẹ fílẹ̀ àwọn ni wọ́n ń dà wá láàmú báyìí o ẹ pààrọ̀ àtọ̀dọ̀fínú yín gbogbo yín pátá ẹ pera yín jọ ẹ ṣe àpérò kájọbára wa jọ sọ kí ni ń bí àwọn kiní inú tí wọ́n fi ń dà wá láàmú báyìí ilà yìí lo ni ìbẹ̀rù bójó la fi ń rìn la fi ń lọ a lè rìnrìn àjò lọ́sàn a lè rìn àjò lóru ìgbó la fẹ́ ṣe léyìí dà yí ìjọba wẹ ràn wá lọ́wọ́ ẹ ṣàánú ẹ jọ àwọn owó tẹ̀ ń kó jẹ yìí ẹ já na sínú òlu

ọlọrun rántí nàìjíríà sí rere bá wa sọ ọwọn bá wa sọ di ọpọ àwa tá a wá jẹ ọwọn ọhún jẹ ká lè jẹ ọpọ ẹ wòye gáàsì tún dí o 1,000, 2,000, 2,300, 2,400 àwọn kan ta 1,700, 1,600 ní nàìjíríà ládùúgbò kan náà tún ni o epo 1,300, 1,200 wá ti ẹ̀ wí nǹkan kan ó jẹ́ yà yóò jẹ́ wá gbé o jẹ́ ká ṣe kí ni o yá jọrọ ọbẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́mọjà wà lójú kan ò délé ìjìnlẹ̀.

0: pariwo si afefe pe leni.
1: Say today.
0: Aye mi gba isare.
1: My life is in feed.
0: Leni.
1: Today.
0: Aye mi bere si ni fo.
1: My life begin to fly.
0: Leni.
1: Today.
0: Ona mi bere si ni si.
1: My way begin to open.
0: Leni.
1: Today.
0: Ona mi bere si la.
1: My way become clear.
0: Leni.
1: Today.
0: Iran lawa de fun mi.
1: Help come unto me.
0: Leni.
1: Today.
0: Awon pepe okunkun.
1: All those altar of darkness.
0: Don't di de ogun si mi.
1: That rise against me.
0: O di wiwo lule.
1: Shall be pulled down.
0: Leni.
1: Today.
0: I say o di taye lo le mi
1: lo. Negative authority being used over me.
0: O gbi na dan.
1: It's catching fire.
0: Leni.
1: Today.
0: Oju rere ati anu.
1: Favor and mercy.
0: Ni ko ma je pin mi.
1: Shall be my portion.
0: Leni.
1: Today,
0: ibi gbogbo ti mo ba ya.
2: Ibi gbogbo ti mo ba ya.
0: Ki ran lowo ma wa.
1: Help we come unto me.
0: Ki oju rere ma wa.
1: Favor we come unto me.
0: Ki anu ma wa.
1: Mercy we come unto me.
0: Mo pase.
1: I decree.
0: Olorun ti n gbe ni dide.
1: God of elevation.
0: E gbe ayan mo mi dide.
1: Elevate my destiny.
0: Olorun to fa ni soke.
1: God of elevation.
0: E fa ayan mo mi soke.
1: Elevate my destiny.
0: Mo pase ni oni.
1: I decree today.
0: Gbogbo to n da aye.
1: Anything stagnating my life.
0: Come and be another.
1: Catch fire.
0: Ise awon ota.
1: Every work of enemy.
0: Ise awon okunkun.
1: Every work of darkness.
0: To fin da aye mi duro.
1: Be used to stagnate my life.
0: Come and be now.
1: Catch fire.
0: Mo pase.
1: I decree.
0: Loruko Jesu.
1: In the name of Jesus.
0: Anyamo mi.
1: My destiny.
0: Gba isopo. Pẹ̀lú àwọn olóore. Àyànmọ́ mi ò. Gba ìsopọ̀. Pẹ̀lú àwọn aláàánú. Àyànmọ́ mi ò. Gba ìsopọ̀. Pẹ̀lú àwọn tí ó ràn ẹ́ lọ́wọ́. Mi ò kì í sẹ́ni ìjákulẹ̀ mọ́. Láti òní lọ. Ẹni òkè ni mí. Iṣẹ́ mi yóò ní èrè. Mo pàṣẹ. Ọjọ́ tó mọ́lẹ́ ni.
1: This dawn of today.
0: Kó tó wọ̀. Kí ìgbọ̀ tún bẹ̀rẹ̀ láyé mi. Kí ara kó tù mí. Kí àwọn èèyàn kí mi kú oríire. Kí ọjọ́ tó wọ̀lé
1: ni.
0: Ayé mi gba ìtura. Àìsàn. Ogun ayé. O ráyè lára mi mọ́. Ohun tí mo ṣe àṣẹ ti rẹ̀. Kí n tó wá sí ìpàdé àdúrà. Bí mo ṣe ń jáde ń bì. Mo lọ sí àṣeyọrí. Ìpè mi ṣẹ̀dá mi. Jáde kúrò lóko ẹrú. Ọba ni mí. Mi ò ní ṣerú mọ́. Ẹni òkè ni mí. Mi ò ní di ẹni ilẹ̀. Ìpéjọpọ̀ ìrànlọ́wọ́. Láti ibi gíga. Wọlé tó ayé mi wá. Mo pàṣẹ. Ilẹ̀kùn tán forúti. Àti bá mi fi ọ̀sán sí. Ilẹ̀kùn tán fi èpètì. Mo fi ọ̀rọ̀ Ọlọ́run sí. Láti òní lọ. Ilẹ̀kùn òní ti mọ̀ mi mọ́. Ẹ̀yin agbára tó ń tilẹ̀kùn. Ẹ máa ṣòfò dànù. Ẹ̀yin agbára tó ń tilẹ̀kùn. Ẹ máa wọlẹ̀. A ṣí ilẹ̀kùn síwájú mi. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tì mọ́. A ṣí ilẹ̀kùn sọ́nà mi. Ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tì mọ́. Ìwọ ilẹ̀kùn òkè. Ṣí ọ́. Tẹ́wọ́ yẹn sọ pé ọwọ́ mi ò. Gbọ́ ọ̀rọ̀ Olúwa Jehova. Ohun gbogbo tí máa fi ẹsẹ̀ látẹ̀yìn. Kó máa ṣe rere. Ìwọ ọwọ́ mi ò. O ní sí àṣẹ ti mọ́. Ìwọ ọwọ́ mi ò. Wọnú àṣeyọrí. Gbogbo àmì nínú ọwọ́ mi tí ò jẹ́ ní àkójọ. Kó máa jábọ́lẹ̀. Àmì àwọn àjẹ́. Àmì àwọn oṣó. Àmì àwọn ẹlẹ́yẹ. Nínú ọwọ́ mi. Jábọ́lẹ̀. Mi ọwọ́ yẹn mi.

0: wá sí báyìí. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo. Ilé yẹn kọ̀ wá ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Landlord tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtúra ti
1: Lona. Èlò ìtayì nǹkan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa ìgbà wo lẹ wá sí bí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Tó bẹ́ẹ̀ ṣe wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí January. Ẹ tún parí ẹ̀ lẹ́nu January 6.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra, aláàlówó làwa lòun máa gbé dúró dé, ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀, ẹ kí ló ẹ̀dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe, ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe ń pò lórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: O
1: tún pè ní great mercy nìyẹn, tún lọ ra mí.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti dé
4: kìkì. Ó ti dé kìkì.